0: láti sí o wọn lè ti lọ sukúù mọ o kò wá sí iye tán fíìlì gáàsì bàbá mi tí mi bá wọn rówó fíìlì ẹ o wọn fíìlì ẹ 2004 ládùúgbò wa báyìí nísìnyí mò ń fíìlì ẹ o bó ṣe jẹ 3kg láti sìn tí mo ti ra ó ní màá fi dáná lé onítùgbò lọ ṣọ́ọ̀bù bàbá mi àwọn ọmọ mi wà léètì mọ ilé dáná wa já sí ọrùn fún mi tèmi ló bá jẹun lásìkò máa lè jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á fẹ́nàfẹ́nà máa kúnlẹ̀ báyìí ni màmá fẹ́nà oúnjẹ ó ti jẹ mí kí n tó jẹun ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ mọ́mà o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn o ẹ bá ń dúpẹ́ o.
1: ẹ wo bí màmá yẹn ṣe ń sọ wọn ní báwọn dúpẹ́ ẹ̀yin aráalé ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jájọ kí onísọjọ́òbí lónìí wọn ní yinniyinni kẹni ó ṣe mí bàbá fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fẹ̀yìn sọ́wọ́ òsì téèyàn rìn lẹ́yìn lẹ́yìn lọ sílùú ìsẹ́yìn ṣe báwọn tí ò ní yin ni ò ní yin ni àmọ́ o àwọn tí ò yin ni wọn ó sì padà yin ni ẹ jẹ́ ń pè aládùnní ìyàwó mi ní jẹ́ bẹ́ẹ̀ ẹni ìtàn ìyàwó mi ní jẹ́ bẹ́ẹ̀ tèmi táyọ̀ ìyàwó mi ní jẹ́ bẹ́ẹ̀ èmi mọ́sọ́ ní olùtì àwọn ará èkìtì wọ́n mọ̀ bá ń kí ọ ẹ wo ẹ̀yin ará èkìtì wọ́n ti wọlé sínú studio engineer ẹ̀nà mic sí wọn lẹ́nu.
2: ìjọ òbí ṣe pàtàkì ó ṣe kókó láyé ọmọ.

0: orí àdọ́run ẹsẹ̀ kejì lálíṣú ọyẹ káka yọ jọra ayọ̀ mọ́kànlá súpa ọgbọ́n òun lé jojíṣẹ́ ọlọ́run alààyè ni ọmọ bíbí ìrọ̀nà kọ́ta lúlu adólúpínlẹ̀ èkìtì pastor mrs tèmi táyọ̀ rẹ papra ọyẹ ayẹyẹ ilé ọkọ rẹ pastor dẹkúndẹ papra èyí tí bọ èyí ìfẹ́ olúwa èyí olúwa sì ń dára èyí lí mi dúpẹ́ lọ ilé ìdùmọ̀ rẹ ṣùgbọ́n dẹ̀mi ń sí ṣùn dẹ̀ rọ́dún láyọ̀ àtàláfíà ọmọ ìwé òtù ọmọ rọ̀rọ̀ òjò ọ̀rìjọ́ kèwí bá ti dótú rẹ̀ lẹ́la òrò ìlà ìtúgbó tu gbà kẹ̀ róróró ọmọ amúkàrà sọgbà amúkàrà sábẹ́ ìwújẹ́ ìkàrà ṣe méjì tẹ̀rẹ̀lù kókó lébẹ̀ ọmọ ají bólú gbàlà sọ̀rọ̀ ọmọ lébàtà kálọ kábọ̀ lọ́jọ́ ìsinmi lúlé olúwa kété òjọ́ comfort life mission international ado zona church aka ọlọ́run òjijì àti zona pastor ayọ̀dẹ́lẹ́ oyèkúnlé àti kété ìyànra òjọ́ nípẹnupọ̀ iṣu wọ́n ti ṣọdún wàá ṣọpọ̀ rẹ̀ láyé wàá gbó wàá tán adé orí rẹ̀ aṣí lójijì àmì ìyàn olùkéde ní kété òjọ́ comfort life mission international ado zona church aka ọlọ́run òjijì.
1: mo ge mọ́ ìyá yẹn lẹ́nu ni ngba to ni bon ki won wa lo ba nwa won ti an mo ilu ti an ti bi won lo si ilu baba re iyawo mi awon ara ilu yin o se n to le mo mo ki bi ara ilu eni o nloje ni won mo ba n ki o gbogbo eyan ara ile le ba mi ki o enikan ni ehn ko ni pe ti ma fi number re enikan ni saka number e ba n ta iyawo mi lo re e ba n bo ni nkan e ba n se pe gbogbo eyin te n gbadun re orin e na la fi n dogbon mo n gbadun abo ki n to fi number re sita gbogbo se n je ti olohun gbogbo eyin omo olohun fowo kan waju ori e mo so lekan na bayi ni oluwa wi ogo re yo tanna ko ni pe ko ni jina ti okiki re yo bere si kan enikan ni e fe fi number won account number re ni gbogbo eyin omo olohun e mo ba n fun lebun eh won ni yin ni ke ni o si mi e wo account number re re o odomeji 59 50 25 18 odomeji 00 ni je be 59 50 25 18 access bank nigba ti o ba re eni to je pe o n gbianju gbogbo nkan le yan ma fi ge won e ki lori facebook e follow re lori youtube e follow re lori aimoye eko lori sirisi mo kan so pe an gbadun yin lasan o ni mo sise fun yin nipa temi e da pada nipa tara binu eyan se mo dunun e ja munu edun loni o n lo lojo obi toni gbogbo eyan omo july eyin le loni e gbadun ara yin e enjoy ara yin mama ipari owe
2: emi na si dupe igbale mi ni lowo yin o tin ba ti mo ti pe lati gbewe mi ni gbogbo ese ti mo ti da le da kankan ah gbogbo awon to logun le se ai je fi wele nigba ti jesu ba de won ri beru so ko leyin yin ya ba se mo po jesus city na la se po leyin yin ni ijoba oro won mo wi pe ki se re baba mi o mi o de se mo mi o de se kankan mo emi mi bale emi mi ba ti jesu ba de lo ni baba mi o kan mi bale o ko si ese kankan mo e ba n dupe lowo mama o wo ma kan fe so bi mo ti dawo aso mi 50000 mo n po ni niwe ma o ajo se ni loruko jesu ami o dabo ma
1: mama ni mo to dawo aso mi aso women

ìyá wọn sọ pé ṣé ń wìí nísìn èbó wọn tó fi parí ẹyẹ èbó pọ ń jẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí ló lúwa wí gbogbo ẹyin tájí ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ̀ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni máa jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni máa jẹ́yìn ó move from nobody to somebody rababa kwame nasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó lẹ́jà ń gbó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó bá fòkè nígbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ à lọ sí church aago mẹ́sàn-án ni sábìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section lè láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kìí ṣe tí ó pẹ́ ju ìsìn kan náà láàánì lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé epafra yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 máa ti kú ńbẹ lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé epafra mọ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà ní tí jésù mọ̀ lè sọ ayé yẹn dàre ẹ̀wọ̀ tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa ju báyìí lọ kò tí ì pẹ́ jù kì í pẹ́ jù kì í pẹ́ jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbà láyé wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yẹn ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùn lè lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ má jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lélẹ̀ 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé o ní kí ọlọ́run kó di ẹgbẹ́ láti ṣe lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ́ báyìí ẹ jẹ́ mọ́ lọ sórí facebook god bless.

0: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
1: And this time, it's not just watching, it's watch and win.
0: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
2: StarTimes, enjoy digital life.
3: Ó lẹ̀ lọ́wọ́ mi ni jọjọ lẹ́nu ti rí láfọ alábàárò lọ́jọ́ ìbíjẹ́ àyànfẹ́ mi láàrin àwọn òkèlè àmàlà àmàlà kọ́rọ́ bọ́tọ́ nínú àwo kọ́nlá kọ́nlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wéjú ogi amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ ó wa dẹdà ló sọ yẹn fún gbogbo ẹbí amala mi o ajẹ ta omi ogi sí aya lára ẹ kú ojú lọnà o
4: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
5: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
4: ṣé mi ò sọ fún ẹ
5: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
4: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
5: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù live it 100 mtn

0: ọrọ̀ ajé bá lọ báyìí tẹ́lẹ̀ bá lọ báyìí ó yẹ kẹ́ ẹ lè rírú nǹkan báyìí àfojúsùn yẹn ni ó ṣe pé wọ́n pa wọ́n dandan pé dandan gbogbo tẹ́ ẹ bá ti rówó owó gbọ́dọ̀ pé èmi rò pé bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́run ká máa gbàdúrà pé bá ṣe ń láfojúsùn owó yìí wọ́n jẹ́ kó jẹ́ pé àsùnwọ̀n tí kọ́sọ̀mù fi ń pariwo fún Nàìjíríà tá a fi ń jẹun lẹ́yìn epo tá a gbọ́kànlé mọ́ jẹ́ kó jẹ́ pé ìṣòro ti lúmbì kan kọ́mọ̀ mọ́ jòbó mi o àmì Jésù á lójú ọjà ń padà bọ̀ 32FM 94.9 kan lẹ́rìn
2: pọ́ṣẹ́ nù. AJ Cargo wọ́n ní custom contributes to the problems of Nigeria.
1: Àríwòye tí wọ́n nu ebi ò sí mẹ́ o. Ó ké oní kágò ni wọ́n. Bóyá wọ́n ti rí nǹkan kan.
2: Ẹja lọ sójú ọjà.

0: ẹkú ojúmọ o ẹka àárọ o ẹni wẹ mi re dedo dodo re dodo
1: ọjọ ti mo ni sha
0: ẹkú ojúmọ
1: ọjọ ti mo ro ni sha
0: ẹka àárọ nu nle yi
1: obirin meta wẹ lodo
0: ẹkú ojúmọ lọfíìsì.

0: àwọn nǹkan tí à ń ṣe tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa.
1: Bàbá Júnior tọ̀lọ̀
0: dá. Kò sẹ́ni tọ́lọ́hun ò lè dá lò lórí iṣẹ́.
1: Ìtàn
2: mi máa ṣe ọjọ́ o, títí ni o. Bọ̀dá ti ń kì

iṣẹ́ dírẹ́bà kábá ni wa ọkọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní bó ṣe ní àǹfààní ló ní àwọn ibì kan àti àwọn ibì kan lájókòó sí di driving látàárọ̀

0: wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
3: Gòdè chance to lanta, nígbàkúùgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
4: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre tilé ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
5: Tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
4: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
6: My brother, are you say Lafarge don't change name?
7: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this

0: Come back, Mojuba, Mugongo, and come, Mojuba, say. At the Cabo, Soraco, to Yetoa, it took it to cut up in Eboro Miru. Look at Naman Bugamu, 32 FM 94.9. Okay, then tell our. Nemakala Badanga in a pen out there.
1: Oh, no.
0: Only about to a cojuman, Bokola, Bossy, a cojumo. Babala, only ya, Boru, and the second boy. Ayi baba baba mo kin ye ku ojumo nbe nwo bo kayin mama mama mi eya latarogodi ti doko du odo losinsin ti yin o ni baja buru o ni semi yin o baba laje iya loja iya laje baba loja gbogbo yin mo kin wo lolodi eni kokan ajojo ni bu eni kokan wa je pelu aso olohun wa ba o ile le yin wa te tin gbo mi ni ile o ni le yin o ona le yin wa te tin wo mi ni ona o ni na yin ebi a mo so gbogbo gba pelu igboya ma pe ni rele lai dele ma pe ni rodo lai dodo be le ni toko oroko doko oroko to bojuma ba mo ba ni kirikiji gbagbo bo kun ba kun ariwo kon kon so asi ma gbalẹ are mo oge omo fere aya koko na ki oko yawo mi bi nba nbe nle eyin temi ti ma mi ma se mi e mo beti kebuye ri ba ti dori agbagbe okan mi a ma balẹ nu mi asi ma do be layo mi a ma ku tori ba mi ko eyan ti bayi logun ngba tayin temi ti wa wa nbe fun mi gbogbo e wa dowo olohun oba nu o tori pe ta ti pe iro ti pe e to ku dowo olohun oba mi oke oba le wi le se oba le se le wi oba loru ni igbengbele ku ti dan bi owuro wu oba ogo ogo toju ko ri tori gbogbo oju oba ni soro mota ni je oba tele ni mode yi oba toju kan ori enikan kan obo o lagba kan soso tin bo gbogbo aye e ma je tan yi ori ewo olohun oba mi o ni gbimo ko lalabaro be ni ko ni sore fun ni ko to ma beere eje to ba wa ri be pelu oko la re teni keni o to so mo re laye eni mo fi ki gbogbo agba laye pe to ka bo sori akoton eto ye eto wa eto egboro mi ro
2: ato to arere ka pona sira mi
0: loko gbogbo gbimo alase atoru dari 32 FM patapata aye mi my life labi ase oga wa agba baba oba peter omo ele mo ki gbogbo agba laye pe to ku abojubo omo afoko laja be lo ko alamoju to rori gbogbo ti jade nkan ni alalu barika e olohun to ba yusuf ele mo ki gbogbo agba laye o pe to ku abojubo mi lori eto loni ijejo lemi ati ijo tata pese ku lori agbagbe le ta jo sura wa olohun oba mi oke lowo wi pe Allah wa tun lo re loni o wa so wa lo ko so wa bo ba se wa nlo lojo na lohun ba ba ti wo ko akipo lohun oba ja bole layo atalafia o yo si so wa bole ba ba fe jeun olohun oba mi a fe jeun o yo tun so wa onjo ni pa wa lori e ma je tan yin lenu jejo soni opo ojo loro ti le ti famu to lo nba wa ka wa ye to ni a ma dun ko si ma dun fun wa ki lo ade ta ni le dupe fe lohun oba Engineer ni bebe tin gbe oke tin gbe le
1: afa wa
0: aliwula ma wa ra satu le ambi ayi afa eh ni gboku e laye o ni gbanamu omo omo layan so layan asamunu eh se mo be layan asama ma pe omo omo eni ere ni ere layan asamure eh go ni semi re
1: ba mi
2: o ti le ni opo osu ta
0: oba kan ara le lero
1: isola ge adewale ola omo fo isola fi eti oba aluko mo ki gbogbo wa pe atukabo sori eto wa egboro mi ro oro gbogbo wa oni su olohun yo si mo da fun gbogbo wa gbogbo e se o
0: morita la kan mo nbe nbi lati bi odun me dogun tawon o ti wa bi se won wa loni o ola bi si akande eh fulani wa lori afese won nbe nbi ah raja nbe ni be ni omo mi sansa ati joy Oluwa tobi loba ana wa loni o agbolekun o ari tobi loni o ya wa lenu po won ti dari e pada wa lati ile eko lo pari eko re 32 FM
1: o kabo
0: to awon ma suwa si e se aseyori lagbara olohun o
1: ba mi
0: olawale are mu lo ko mi omo ni yombe bi arin mo san wenu tori idagiri oro are mo ogani mi omo fere ja ba die jago kin ki omo ya lo di aro odu oro omo babo si le anja san baba to ko de arasu ni jijo mo enu okuru bo be omo alabi alaja ni balagbe ole foko bada baba mi lo we to raje lodo
3: abo
0: foko leyin leyin omo iberi ti ka waja leri ti si dawo ekun bora omo eja ku ni mi o de wa ore okuku won kokoko korogun lo so badi gba bolopo ri baba nla baba omo ojo soko to ni le bana to tun ni lu ebo e ma de tan yin te ba tin gbo folk land america gbole baba ti alojo be te ba gbo folk foko ni e land ile ni e pe papo o je folk land te ba ra le nbe mi ni eri oye omo ye wa le lu america baba ti oni baje o la yan lo son be ko lo ma moju to du ki afoko tin be folk land
3: alamoju to
0: e begbon mi ni e kan ti e e to bere nanu ni ana mo gba ipe kan ni yajo yajo ero olon ba mi nigba ti won ni are mo kebu ye ri bo ni nam ma bo lojo o mo koko tag di meyin bo bere kini sele lojo won lo ti dele o awon eyan wa ti bere jangbe laarin ara won o
3: awon family
0: se sama pe gbogbo eyan ni molebi temi awu sama lebi mi ni ibo molebi mi ni
3: babu ba
0: to ti ele mo mi ti mo baje bu so re tani wa ni ese ran be mo
3: je bo sara yo ba ni
0: iwo ti eni lekun gan eyan mi na ni ki la wa wi ki la bo lon fa
3: akon mo
0: o tun bere katikati e
2: meketa ewo le fe ki
0: se e ma je tan yin gba mo de be lana o se to lohun o se fun
3: o o wa
0: o yo le so aye mi my life sari e ma je tan yin gbogbo bagbe pata ba nbara wa gbe eja jo ma manage ara wa o sugbon baba manage ara wa ke se bi be ka ma bara wa se jo ma mmi ran kan lo ama ba jo waye ni ko san ti o ni ku ama ti ma dun yan ni be ko je pe lagbaja lo pa eyan mi ke tan lo ko eyan boroboro eja ma se pele pele mi o ni loju lori orun be e to tun fara pe o ni opolopo awon adugbo ti o joro ni ana e to je pe adugbo won o se rin mo o le ni eyan meedogun to pe mi lati egbeda atuba road ona egbeda atuba olagbara po o wọ́n ní bí omi ṣe kún tí omi jana lánàá báyìí ni wàhálà ti dé ní ìjàgbọ́n bẹ̀rẹ̀ lọ́nà ń yọkùnúnú wọ́n là sì níjọba múlẹ̀ ẹ̀yìn náà mọ̀ pé níjọba kí n tèmi tẹ́ ẹ̀ náà sì níjọba tí wàá ní bẹ́ẹ̀ ká sọ pé àwọn aláṣẹ tó rọ̀ ọ̀bẹ ń bá kan ẹ dákun ẹ dìde síbẹ̀ o kí lẹ lè ṣe fún wọn tó lè kọ́kọ́ tù wọ́n lọ́kàn náà àwọn ọbọmí bẹ tó jẹ pàgbára àjọbọ kákí wọn dá ọdà bóyá torí ìnáwó kan àbí kejì tí ń ná lọwọlọwọ irú bẹ tó bá jọdà kolokolo tí ń bẹ́ẹ̀ ní dà wọn láàmú kò sí tó burú bí kẹ bá wọn hákẹ kúkú gírèdì ẹ ká padà sẹsẹ àárọ bí ìgbà tó náà wà lọnà òkú a máa wúlò bá ń kọjá pé kọ́ kolokolo ọwọ́ wà lójú ọ̀nà kí ni ọmọ ṣe é rìn bọ́jọ̀ bá ti wáárọ̀ wàhálà ti dé bẹ́ẹ̀. Àwọn ará agbègbè olómi Ayégún side àgbàrá ya dínà ní àná débi pé ọ̀pọ̀lọpọ̀ ni ò lè súnlé nígbà táwọn ará Ayégún tó bẹ̀rẹ̀ sí pè mú ní wọ ọlọ́run láì ṣàṣojú ìjọba wọ́n ní àgbàrá ya dínà débi pé ó lé wákàtí mẹ́ta tí kálukú òfin tó kú lójú kan ayé mi my life. Wọ́n gbọ́dọ̀ pé ní lárùngún ẹni tí ọ̀yá ni lówó tí ọ̀yá ni lásán kò lè pè ní lárùn gbogbo ẹ̀yà aláṣẹ tẹ bá ń bẹ ní agbọn ẹbẹ náà ẹ dákun torí ọlọ́run ẹ ṣàánú wa ní àdúgbò wọn o gbogbo àdúgbò tó mi bá ti ń dààmú láyé ẹ méje tàn yí tójò bá ti ń rọ ọkàn àwọn tí wọn ń gbébẹ kì í balẹ o bẹẹ gẹrẹ ló ṣe ṣẹlẹ ní alẹ àná ní òpópónà omi àdìo nìbàdàn abẹ́kúta ìbàdàn expressway àbíbò lẹ́sẹ̀ máa pe ọ̀nà tó bá jálù kan sí kan expressway ni
2: bàbá rìnà tán àṣà ni òun lọ.
0: Èmi ò rí ẹni tó tọ́ra rẹ̀ bí ìyá jimá tó dé mọ́ṣáláṣí ńlá tó lòun délé ọmọ ọ̀hún wà ní expressway abẹ́kúta ìbàdàn expressway tẹ bá dé omi àdìo ní àná ní àdúgbò jámọjẹ láti pànàdà àdúgbò ìkọjá bẹ́ẹ̀ ní òru àná wọ́n pè mí títí di aago mọ́kànlá kọjá ni mo ní kí láadé ẹjẹ́ mi ó sùn ẹ̀ sànú ajé.
2: Àdàbàbí ẹ̀ lọ bàbá
0: ẹdákun mo fi yọnu ọlọrun bẹyin kati ẹ pẹjọba apapọ ọba ti ẹjìnà sí wa ebi wọn láwọn tó jẹ pọmọ ẹgbẹ wọn ni wọn ti rán sí ń bẹ ládùúgbò
1: aṣojú sí ń bẹbẹ
0: a sọrọ lọjọ sí aṣọ àwọn àìṣedéédé wọn bá a ṣe ń parí ètò ó láwọn tí wọn ń pè wá tí wọn sọ báwọn jẹ bákan nínú ẹgbẹ wọn kí wọn láǹfààní bákan tẹ ẹ jẹ tí yà ń jẹ àwọn aráàlú ẹ méje ń tẹyìn tẹyìn bá kọ tó rójú ṣe tí ò ṣe gbogbo tó náà bá kójọ ń bẹ kọ́ lọ́n jẹ ọba kalẹ̀ ni o ìtì máa dáa ni pé bẹ́ẹ̀ ṣe máa yọ gínígíní tẹ̀ máa lọ báwọn èèyàn lé tẹ máa bẹ̀bẹ̀ fún ìbò ẹ máa yọ gínígíní ẹ lọ máa báwọn ọ̀gá yín náà kẹ lọ máa sọ fún wọn pé lágbègbè báyìí wọ́n fẹ́ nǹkan báyìí níbi báyìí wọ́n fẹ́ nǹkan báyìí ṣùgbọ́n kàkà kẹ́ ẹ ṣe yún ọ̀rọ̀ yín láàrẹ̀ mú sọ lórí ètò lónìí ọmọ rò bẹ́ẹ̀ ṣe ààrẹ mú ẹ ṣe bẹ́ẹ̀ mi wọ́n pàdé lóde kan tí wọ́n náwó fẹ́ sí mi
4: ṣé wọ́n ti padà wá bẹ́ẹ̀ wítọ́ náà máa bẹ́ẹ̀ wí jọyọ̀
0: wọ́n jánu ni a máa sọ̀rọ̀ kẹ́ yàtọ̀ fún bẹ́ẹ̀ mo wà lórí agbágbé bí ó bá ń pín ẹmu bí ó bá ń pín ẹkì ẹranko bí òrẹ̀kọ ẹ bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ ọkàn mi a máa balẹ̀ torí bá mi kọ́ bá bárayọ̀ lọ́jà dandan ni àtúbà abádélé ẹnìkan ní òní ẹmu ẹnìkan ní òní ẹfi ilẹ̀ ṣùgbọ́n ẹmu ẹkì ẹranko bí òrẹ̀kọ ń tẹ́ bá ṣe tí ò dáa bá sọ yẹ kí inú yẹn máa dùn ni gbogbo ẹ̀ ká ṣe máa yìn
4: ẹ̀yìn ni mo wà mo eki yen lo je so be
0: set baba npe emu eki eranko bi ore ko
4: to ba ti le mewon ni no
0: e to ba tokun ni ma wi be ebe ko si gbojule nkan kan juwa yi lo iwo dun ori je mi lo
4: jesu christ
0: won da wo ma je mi le ta ma
4: mi ati pari adura ba so lo
0: be ba ti ro ba luka je yin abe ba ti na mi la ro ma ro ejo mi gbogbo bi to ba ye ke soju se yin e se lero eyin alatele won torí ìta sọjọ síta lẹyìn ẹhún gbífọ wọn tẹ ẹ mọ sọrọ fún wọn ló bí yín nú àpèyín ló ń gbífọ wọn lónìí àpèyín lájà wọn lónìí àmọ táwọn ń gbìyànjú àti sọ ni pé ẹyìn alátẹlé wọn tẹ ẹ mọ pé ilẹ̀ ń tẹ̀lé àwọn ẹgbẹ́ tó ń bẹ níjọba àpapọ̀ ojú ọ̀nà abẹ́òkúta ìbàdàn express way yín ni òṣèré rì mọ yìí o bẹ́ẹ̀ yóò bá lọ sí ẹmí àdìó lákòókò yìí ẹ gbádùn ìrìn tẹ fi dé jíbóyè tẹ ẹ bá ti ń da fún ìjíbóyè lọlẹ̀ báyìí ni wàhálà ti dé ìjàgbọ́n bẹ̀rẹ̀ ẹ tí ó kọjá bẹ́ẹ̀ tí ó lo ń gbádùn ìrìn àjò òun irọ́ ló ń pa ó dáná tó bá dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gba ara lébi méjì láyè kí n tó gbàwọn àlejò mi wọlé sórí ètò ojú ọ̀nà gbogbo wọn gan ni gbogbo ojú ọ̀nà gan bóò lọ́dọ̀ tí yín sọ ti yọ kùlùlù
4: ọ̀nà àdúgbò wa náà ti bàjẹ́ o
0: kí ló ṣe ti yín.
4: Tó bá wà àwọn àdúgbò kan wa ní lord street ìbàlẹ̀fà àlàáfíà yẹn ó dojúrú ni wọ́n ń pè
0: tí yín náà dojú
4: títí ti géètì títí.
0: Ó ti yé mi ayé mi my life èmi ti yan tèmi ọyọ ńbẹ àgbọdọ máa pẹ lórí èyí o 070 ó yàbá ń gbé kan ta ló wà bẹ.
4: Hello.
5: Hello,
0: ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sọ, ó kọyún àti ibi ẹ ti ń pè o.
5: Ọmọ àfọkànlàjà.
0: Bàbá mi kò ní sẹ̀mí.
5: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé.
0: Bàbá bò ni gbogbo ńlá ládùúgbò yín bẹ̀rù.
5: Ṣẹ̀ṣẹ̀ rí káàkì àwọn onímọ̀rúwọ́ àtọlọ́kadà ní àárọ̀ àná táàmù àkójò ó ti ẹ̀rọ. Gbogbo ọ̀nà láti Mọ́ṣúálà dé Mùsùlùmí dé orí bíríjì pé gbà yẹn. Àwọn onímọ̀rú ojú ọ̀nà wà yìí wọ́n gbìyànjú lánàá fa.
0: Wọ́n tún ṣe.
5: Mo lọ sí Kwara nìyẹn o. Wọ́n gbìyànjú lánàá fa.
0: Bẹ́ẹ̀ni.
5: So government a sì rọ bàbá wa Tommy torí wọ́n ń gba bẹ̀yẹn Tommy Rọ̀míwá.
0: Ọ̀yọ́ Tọ̀míwá.
5: Lójoojúmọ́ káwọn náà bá wa ṣakitiyan ká bá wa kún àwọn onímọ̀rú wa àtọlọ́kadà yẹn lọ́wọ́ torí wọ́n pàṣẹ ọ̀nà yẹn lánàá gbogbo ọ̀nà tí wọ́n ti pàṣẹ lánàá yẹn náà.
0: Ojú ó ti wọ̀ lọ.
5: So ìyàwó aráàlú community ń gbìyànjú gọ́ọ̀mẹ́ntì ọmọ tó bá sípá nìyá rẹ̀ ó gbé a sípá gọ́ọ̀mẹ́ntì ò gbé wa.
1: Ọwọ́ gbogbo gọ́ọ̀mẹ́ntì.
0: Bóyá ti tóbi ju gọ́ọ̀mẹ́ntì lọ. Ẹ ṣeun bàbá mi ò ní gbọ́kú yín. Ẹ ṣeun torí ẹlòmíràn náà tí
1: yóò fi fẹ́ bá a lọ.
0: Ẹ ló ta ló wà ń bẹ̀ o. Ẹ ló.
1: Àwọn ọ̀lọ́.
0: Ó kọ yín àti ibi ẹ ti ń pè o.
1: Ẹ má bínú náà jẹ́ ẹlò.
0: Hello.
1: Ẹ ti wà ń bẹ̀ wo.
0: Ó kọ yín àti ibi ẹ ti ń pè o. Ẹ̀kọ́ tiẹ̀.
1: Àwọn náà tún lò.
0: Wọn ò lò ní. Ó ní tí òjò ẹ̀rù ń bà wọ́n ni. Àdúgbò àwọn alì nìkan ló dá gbogbo ọ̀nà tí ń bẹ́ ń bàdàn.
1: Ó fàyè.
4: afibi lo
0: adubo ti wa ni Alexander si ku ola Kala Express
4: egbe
0: e ba de arin laaro yi beyan so wu ko leye to ko le wa kokoja nbe o agbara ti wo gbogbo ona lo tan o
4: awon odo si gbe
0: a si pariwo pariwo won si foko adubo wadibo yan councilor adi won foko adubo wadibo won yan alaga won foko adubo wadibo won yan state honorable
4: oga mi
0: won foko adubo wadibo won yan federal rep
4: ele to na won se
0: gbe won foko ẹlẹ́nu mọ̀ lẹ́yìn tí ẹ
4: ah o sì lọ sẹ́dítọ̀
0: emi ọmọ ẹ o kò béèyàn rẹ
4: emi léèyàn mi ò léèyàn
0: sẹ́mi ló wà kó bá
4: ta lèyàn mi àjọ wà ní
0: náà àkànmú léèyàn rẹ kìí sèmi mọ́
4: àjọ wà ní
0: mo kọ́ lónìí ṣe rí àwọn kinní ẹnu wọn pọ̀ etí máa ṣẹlẹ̀ nípa àwọn èèyàn wa gan tí wọn máa gbàbọ̀dé fáwọn ará àdúgbò wọn èyí tí ìjọba bá ṣe àdéhùn pé wọn ó ṣe nǹkan báyìí ẹ n tó ṣáájú wọn wá tó tẹ̀lé wọn tó ṣayàbàyà gbangba ó yẹ kí wọn máa fojú ẹrí mọ́mọ́ bábẹ́ egbò
4: kọ́
0: fún kò ní di bitin body language gan lásán ti dáa bí ẹ bá sọ̀rọ̀ gidi lọ́wọ́ tó bá dé tí ọ̀dà sí wọn ní ọ̀dà lúrú wọn ti ẹ má jẹ wọn gbọ́ wọn tó dọ̀rọ̀
4: rúnú wọn
0: kí wọn kà máa fún alábùkù lásán bí ẹ bá kọjá ẹ kọrin bú wọn ẹ jẹ wọn mọ̀ pọ́n àná gbé agbọ́

0: ẹjọ wọn pe wọlé ká ti gba èyàn bi méjì láyé sí ẹ bá ṣe àga fún àwọn àlejò mi ẹjọ wọn má bọ ẹyin ò torí àtúnṣe lọrọ tá a ṣe ń lọ sórí ẹ etí ó di orí bẹẹ ni pé a lè dá wọn lágara ọ̀dá wọn jìn àmọ́ gbogbo ẹ ayé mi my life ìdìgbàdàgbà mi láìpẹ́ wọn lójú ọjà ní kété tí n bá ti ń tojú ọjà adé ètò wàá tẹ̀ wájú arákùnrin ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ẹ máa bọ̀ lápá bíi ẹ jẹ́ ìyàwó jókòó báyìí ẹ bá ń di àgámú fún ẹ dákun torí ọlọ́nkùn ní sẹ̀míyàn o wọ́n jẹ́ ń dán ìyàwó àlàjì o. Ayé mi my life. Ìyàwó ẹ̀dá ọkọ̀ yín àti ibi tẹ̀síwá sórí ètò.
1: Orúkọ mi ni Ọlákojú Adéọlá.
0: Ẹ súnmọ́ kínní díẹ̀.
1: Orúkọ mi ni Ọlákojú Adéọlá.
0: Láti àdúgbò wo lẹ ti wá yín?
1: Láti Àpáta.
0: Ládùúgbò mi.
1: Ní àdúgbò Alágọ̀ Area.
0: Ọlọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ara ilé wájà. Inú mi ti ẹ̀dùn pé tó wá sí ibi tó jẹ́ èèyàn mi lónìí. Alájà ni wọ́n. Bàbá ti yín wájú òní. Ojú tì yín lórí ètò. Mo lọ bá sóhun gbọ́dá dí yín. Ẹgbọ́n mi ẹ dákọ yín lórí ètò ẹdí gbogbo ayógbó kọyín àti ibi tẹ̀tí wá.
2: Ok gbogbo ara ilé orúkọ mi ni Abiodun Fẹmi.
0: Abiodun Fẹmi. Màmá ẹjọ́ ta lè mú wá ẹsẹ̀ bẹ́jọ́ wọn náà ni.
1: Ẹjọ́ Abiodun Fẹmi ni mo
0: mú wá. Kí lọ pa yín pọ̀.
1: Nǹkan tó pa mí pọ̀ ni pé mo ra sólà wọ́n dẹ̀ bá mi sùn ẹ̀ kò dẹ̀ ju ọ̀sẹ̀ méjì lọ tó fi ní fort láọ̀kọ́ wọ́n dẹ̀ wàá bá mi ṣe ń tilẹ̀
0: tán. Fáǹfààní àwa tá a gbé ìbò ó ní fort àbọ̀yọnu.
1: Ó yọnu. Ìgbà tó dẹ̀ yọnu bẹ́ẹ̀ wọ́n wáá bá mi ṣe wọ́n tún bá mi ṣe tán kò tí tù ju ọ̀sẹ̀ méjì lọ ó tún yọnu. Mo wá pè wọ́n wọn ò gbé kọ́ mi mo mẹ́sẹ̀jì wọn wọn ò reply mi. Láti ní oṣù kẹta àti ní oṣù kẹta ẹni bí mo ṣe ń ba ń sọ̀rọ̀ yìí mi ò rí wọn bá sọ̀rọ̀ mi ò rí wọn bá chat gbogbo mẹ́sẹ̀jì mi àti kọ́ mi kò sí èyí tó lọ ń bẹ̀. Nọ́tọ̀ǹtì àfìgbà tí mo gbọ́ ètò lórí rédíò station 32 FM ibẹ̀ ni mo ti gbọ́ program tó dẹ̀ jẹ mọ́ èyí tó jẹ mọ́ nǹkan tó ń ṣe èmi náà ni.
0: Ìjọba gbẹ́jọ́ wá yẹn.
1: Ni mo bá fi gbé ẹjọ́ wa.
0: Èyí ló fún yín lórí ọ̀fẹ́ láti ṣẹ̀ṣẹ̀ fojú kàn wọ́n báyìí.
1: Láti ṣẹ̀ṣẹ̀ wá fi ojú rí ẹni tí mo bá mi ṣe sólà tí mi rí pè látọjọ́ ọjọ́ yìí láti ní oṣù kẹta mo ṣe ń rí ní oṣù keje báyìí.
0: Bàbá sólà.
2: Sà.
0: Gbọ̀rọ̀bá ẹgbọ́n tí màmá wí.
2: Bẹ́ẹ̀ni ma.
0: Ẹ jẹ́ lójú ọjà kí n dé. Ní kété tá a bá ti ń tojú ọjà adé. Dédé ní táwọn wí òun ẹ wà fèsìlè ojú òní ti wá o. Ẹ kú kàlẹ́ yín ara lẹ́mọ̀ lọ́mọ bọ̀ wọ̀n ní pẹ́ dé ìpolówó ọjà bílẹ̀ ń jábàá náà ni. Ṣẹ́ẹ́dì náà lì ọwọ́ rẹ̀ àmúlélẹ́.

0: ilé yin lọ́nà tìgbàlódé tẹ́ ó sì máa sanwó padà díẹ̀díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè. Ilé-iṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀. 40% eré lowó tẹ́ẹ̀pù kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yin wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ ó fi san owó ilé tí Dotac Paint bá bá yín kùn padà láì ní èlé kankan lórí. Charges wa fún ṣe díẹ̀díẹ̀ kọ yàtọ̀. Fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà. Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀. 0703368-4345 0703368-4345 A ó máa retí yìí o.
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited. Airtel.
2: Bóde jásù tó láńtà nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto ilé-iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kadì kan. Ilé-iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
2: Nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìà.
5: My brother, are you saying Lafarge don't change name?
6: Yes, now.
5: Lafarge Africa PLC
6: don't transform.
5: Come become HBM Nigeria PLC.
6: The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company.
5: We end up build Third Mainland Bridge,
6: National Assembly Complex, First and Second Niger Bridge them,
5: Cocoa House,
6: National Theater,
5: plus plenty of construction for this

0: Ago méjìlá ti lù láti ìkànnì 32FM 94.9. Ẹ̀ka san. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Atiku Abubakar ti jáwé akíwọ́wọ́ dídẹ́kun àti máa dọdẹ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ yìí. Aṣojú ìjọba ilẹ̀ Germany ló sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti pàdánù bílíọ̀nù 5 kúbíkù ó lé ẹ̀sún mẹ́ta afẹ́fẹ́ gáàsì lọ́dún 2024. Nílẹ̀ òkèrè orílẹ̀-èdè Iran ló ti nàka kòtọ́ sílẹ̀ Amẹ́ríkà fún dídá ẹ̀sùn ogun èyí tó lágbára. Ìròyìn lágbo amúgbòròdùn ó ń ṣerébìnrin Uche Ogbodò ló ti fìdí ìgbéyàwó rẹ̀ tó forí sánpọ́n pẹ̀lú Bobby Morris múlẹ̀. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoye ló ní ìròyìn yìí. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar ló ti jáwé akíwọ́wọ́ léyìí tó sì ṣàpèjúwe wípé ìṣe náà ni wọ́n ń dọdẹ ẹgbẹ́ òṣèlú alátakò gẹ́gẹ́ bí àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ wípé pé kíkan tàbí ìṣẹ̀lẹ̀ burúkú kan náà ni ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Peter Obi gẹ́gẹ́ bí àtẹ̀jáde léyìí tó ń kẹjú rẹ̀ síta tó ń ti jíjáwé akíwọ́wọ́ níbàámu pẹ̀lú bó ti jẹ́ kó di mímọ̀ wípé olùdíje sípò ààrẹ lọ́dún 2027 ìhun nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress ló jẹ́ kó di mímọ̀ wípé ńṣe náà ni òun ní ìmọ̀lára ìdúnkùkù lájà mọ́ ẹ̀mí òun léyìí tó sì ṣeéṣe kó jẹ́ wípé òun lè mọ́ wà láàyè ìhun láti tún díje nínú ètò ìdìbò sípò ààrẹ lọ́dún tó ń bọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó kẹjú rẹ̀ síta olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Níbẹ̀ náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé alakalẹ̀ tó ń ti ìlànà tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwa-arawa òun náà ni kìí ṣe fún gbogbo àwọn tó wà nípò agbára láti fogun dọdẹ mú àwọn tí ò lágbára lórílẹ̀ ṣùgbọ́n bí kò ṣe láti rí wípé wọ́n pèsè ààbò tó lórin fún wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí wọ́n ní ní abẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó tún ṣe àfikún ọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ìtàn òun náà ni kò ní gbàgbé ìjọba eléyìí tó bá ṣa gbogbo ipá rẹ̀ láti jà takuntakun léyìí tó fi pèsè ààbò fún àwọn ọmọ orílẹ̀ tí kò sì fi ọwọ́ ìdájọ́ òdodo tí kò fi sẹ́yìn pàápàá jùlọ tó ti tún ti pèsè ẹ̀tọ́ fún àwọn tó jẹ́ àwọn aláìlágbára gẹ́gẹ́ bí ìṣèjọba àwa-arawa eléyìí tó ń jẹ́ ṣíṣàmúlò lórílẹ̀-èdè wa Nàìjíríà léyìí tí yóò sì jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè kí wọ́n lè ní ìgboyà nínú ìlànà ṣíṣe ìjọba àwa-arawa. Bẹ́ẹ̀ sì náà ni àkọsílẹ̀ tó ń ti ìtàn òun náà ni ò ní gbàgbé ìṣèjọba èyí tó bá fogun dọdẹ mọ́ àwọn ènìyàn nílẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ Atiku síwájú sí ló tún ti jẹ́ kó di mímọ̀ léyìí tó fi ń pè wípé kí wọ́n yọ̀ǹda ẹni tó ti fi ìgbà kan rí tẹ́lẹ̀ jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna ìyóò Nasir El-Rufai tó wà ní àhámọ́ ikọ̀ àwọn àjọ olómìnira tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti ìwà ìsọ̀daràn míì tó tún farapẹ́ lórílẹ̀-èdè yìí wípé kí wọ́n yọ̀ǹda rẹ̀. Aṣojú ìjọba ilẹ̀ Germany ìyóò fún orílẹ̀-èdè wa Nàìjíríà Annette Gotha ó náà ló ti ṣíṣọ lójú ìròyìn wípé ńṣe náà ni orílẹ̀-èdè wa Nàìjíríà olópàdánù òbítíbitì bílíọ̀nù dọ́là èyí tí àpapọ̀ owó ọ̀hún tó tó bílíọ̀nù kan àbọ̀ dọ́là owó ilẹ̀ òkèrè ìyóò látara àwọn èrún eléyìí tó tún tọ́ka sí tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí àwọn èròjà tó ń jáde látara afẹ́fẹ́ gáàsì lọ́dún 2024 ó jẹ́ kó di mímọ̀ wípé kúbíkù eléyìí tí àpapọ̀ rẹ̀ tó tó bíi bílíọ̀nù 5.3 ó náà léyìí tó jẹ́ pípàdánù gẹ́gẹ́ bó ti sún orílẹ̀-èdè wa Nàìjíríà sí ipò keje èèyàn lágbàáyé latara awon orilede eyi ton padanu awon asele ton jade latara fefe gasi negba ton soro won di mimo iyun ni bi eto kan leyi ti won pe ni ose afefe gasi ton ti epo robi to si fi mo pipese agbara lorilede yi elekokan din logbon ru e to waye lolulu lewa abuja negba ton salaye oro o je ko di mimo wi pe igbese ogbon atinuda tonti bibi walu iwe adehun eyi to ti waye lodun 2025 pelu orilede wa ati orilede germany pelu irongba lati le ri wi pe oro kowo o na lo tubo sosowo waju se be gege na lo tu je ko di mimo wi pe orilede germany ati orilede wa nigeria o na ni won je olokowo iyun laarin ara won dele yi to si ti bere latodun 2008 awon ajo ayani lowo lagbaye ona lo tun ti fonrere jade ton ti jijawe aki wowo ni babu pelu bo ti je wi pe awon ko se mo lo to ti gbowo lori lorilede wa nigeria ona lo tun bo silekun ise ohun osi fun awon omo orilede nigeria ton ti awon isore leyi ton koju atije atimo awon omo leyi bo tile je wi pe idagba soke ona lo de ba awon okowo kereje leyi to si je wi pe awon akosile yi to foju han lodun 2026 ati odun 2027 gege bi akosile ohun eyi to foju han gege bi eleyi to mu idagba soke dani laka oro okowo nigba to nsalaye oro o je ko di mimo pipe awon ajo ayani lowo lagbaye o na ni won ni afojusun eyi ti won je ko di mimo wi pe oko owo orilede wa nigeria na lo gbodo gboru si pelu ida merin o le esun kan lodun 2026 koda tun fi mo awon ile eyi to je ti asale to je ti ibi ti oru to ti mujulo ti won si fi akosile han pe idagba soke leka oko owo to ye ko foju han lapa be na lo ye ko sumo ida merin o le bi esun meta ton ti idagba soke akosile ro oko owo eleyi ti o je ki oro aje ko tubo sosowo waju se iyun lodun 2026 deyi ti won si je ko di mimo wi pe akosile ohun o na lo gbodo je bi esun merin o le esun meta pelu akosile eyi to ye ko foju han lodun 2027 ti o si je ida merin ole esun marun ni bayi awon obirin ti ojo ori won to wa leni ogochi ati ogota odun ona ni won ti pa rowa se leyi ti won si je ko di mimo papa julo gege bi awon to ba ti ri wi pe nkan osu won ona lo ti mowo duro lati ri akoko na gege bi igba to ye ko de ba obirin loke pe ne ba mo pelu awon ayipada eyi ti o ma foju han ninu ago ara won lasiko to n ba akoroyin wa niko ni 32 fm soro yin o meri ojo gege bi osise eleto ilera nurse agba to ti fe yin ti eyan leka bi won tin gba ebi to n ti sise ifeto somo bibi nile ise ijoba ipinle oyo to je ile iwosan abileko janet olufunke fatunbi o salaye oro wi pe awon obirin o na ni won ma ni awon iriri eleyi to ni se pelu pe nkan osu won o na ni yo mowo duro papa julo bo ba tin sumo bi odun bi merin si marun ko to di wi pe asiko nkan osu ohun o lo tan nigba to n salaye oro o je ko di mimo pelu awon ami ara ton ti awon iriri eyi ti o sese kiko wa ki o ma fi oju wina re lasiko na gege bi abileko fatunbi bo ti se salaye oro wi pe bakan na o na ni awon ona mi eyi ti eyan le gba lati feto si omo bibi saaju ko to di wi pe o na ni nkan osu lo dawo duro lasiko to n soro ohun o na ni igba to n kopa lori okan lara eto wa ta mo si dokita ori afefe niko ni 32 fm 94.9 be gege na lo si salaye oro wi pe o to o ye lati ma lo si odo awon akosemose ileto ilera to tun fi mo ati ma se itoju eya ara wa pelu botito ati botiye papa julo bere latigba ta ba ti wa ni ojo ori eyi ti o ti dagbaju eja gba riwoye re si waji si
1: dida wai wa nko so bere dida wai wa that is koma wa mo decision dida wai wa but eyi to kon je pe ko to di pe lo patapata elomi ile je itin 4 and 10 ni perimenosa tori ko se menopause lo ma kokko bere eyi to ma fe bi pe o pale mo asele do ba wa je o le je between 4 and 10 years ni pale mo o gba to ba wa je pe ko wa mo yen eni o ni se nko su fun osu meji la titi continuously ki se pe ko se 6 months ba yo ko da ko ko tun se ni 7 months ta wa ka gbogbo e to wa pe 1 year that's nothing but consecutively
2: I go tell them I help them to ko ma jade sita ko ko ma ma su si ni ko dem ma exercise as how your mother support won ni ba oko won won ni ri oko won won ni pe spam ma collect me that's not true won she ma ni ko ti won ba ma won she da
0: ijoba ipinle oyo lo ti pa lase bi pe awon legbe ko bofimu kereje kereje to wu ki won gbe kale lona ko to eleyi tin be lagbegbe oju ona ojo iyun oni joba abile akinyele o na ni won ti fun won ni gbe deke ojo meje lati je pe pale mo igbesi ohun na lo waye ni bamu ati le je ki alaafia ko joba ni ayika ohun agbegbe gege bi iroyin bo se toka se ipe igbakeje gomina ipinle oyo bayo lawa pelu awon adari eleyi to je ti agbegbe ti awon awusa ati awon yoruba ti won wa ona ni won jojo ko se ipade alaafia papo to fi ma awon eso alaabo leyin isele fa kaja eleyi to waye ni ojo nigbati iroyin je ko di mimo wipe leyin ipade ohun ona ni eni to je alaga iyun fun awon agbegbe to je ti awon awusa ni agbegbe ojo alaji abubakar musa lo salaye oro wipe isele ohun eleyi to waye ona lo je eleyi ti ko dun mo ni ninu papa julo to si je eleyi to ye ko yago fun iwa eyi to je ti eya meya eja darapo lati gbo ntan wese
3: Bonsele ni Strabag, Ade Debe, Zaka Debe, Ade Bobo Tonsele, Bonsele ni Yobombe. Even Shama no local government to have the confirm to one year, not to lose him there. Our money bowl are here, then you are to one day, man. Because I say, we are in Saman Selebe, to one year, but people are tired again, while the war, Alaga, one being cooking, or looking, Vincent.
0: Ewe eni to je alaga fun agbegbe eleyi to je ti awon yoruba yin o ni sabo ojo oloye sola gbade asis oje ko di mimo wipe gbogbo awon eni oro kan ona ni won ti gba lati je ki alaafia ko joba eja gboro on siwaju

0: ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájàfẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àrànkáyé 94.9 lọ bá àwọn ọkàn ni.
1: 32

orúkọ mi ni Alhaji Karim Adepoju Baba Wande. Ibi tí mo wà ní ìsẹ́ ni 32 FM. Ẹ máa gbọ́ 32 FM 94.9. Ẹ máa gbọ́ ní gbogbo wa, ẹ máa gbọ́ nǹkan tó dùn yín, ẹ máa gbọ́ wọn ayọ̀ nítorí

0: 32 FM, 94.9.
1: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lórí kórè ní iléeṣẹ́ Golden Chance Lotto. Yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbi kíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì. Láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà. Máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà ṣe sàní winnings. Ìdíre tiléeṣẹ́ Golden Chance Lotto. Péjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
2: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
1: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
4: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí. Ní ṣàwẹ̀wẹ̀ edu tó yọ̀ kọlọlọ ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta káàsà ẹ̀kú àmójúbà.
5: Kòbá àjẹ́ 24, 29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 949
6: ẹ̀yẹ̀fẹ̀yìn ẹ̀.
7: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
8: Mo ń gbọ́ ká ti tú ẹ̀fẹ́.
0: 32 FM 94.9.
9: Ẹbí tá a bá ti ń sọdún la sá mọ̀ jà. Tá a bá sọdún múláwá ń bẹ̀ ṣe bí kò ní láìfí. Amọ̀la amọ̀la amọ̀la fẹ́s àyájọ́ ọjọ́ àmọ̀lẹ̀ yìí tá a máa ń ṣe. Mọláyọ̀lá sọ fún yín pé tíkẹ́ẹ̀tì ti jáde o, ₦3,000 ₦3,000 ni. À ń gbádùn yín, à ń gbádùn yín. Ẹ já fìfẹ́ hàn síra wa, ìwọ lè rà á fún èèyàn, ìwọ náà lè rà á fún rẹ. Abẹ́lẹ̀ yìí tá a tiẹ̀ ti máa ń pàrọ̀ èèyàn yìí pé kí wọ́n wá tí wọ́n ti ń dà ń béèrè, ẹ̀yin náà lè wò sùn pé ẹ fẹ́ ra márùn-ún. Ẹ dẹ̀ fún a máa fún àwọn èèyàn tó bá ti jẹ ẹ̀bùn ní agbọ̀n wá fún wọn. Lágbájá ló ní ká fún yín o. Ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀, ẹ lè ṣe bẹ́ẹ̀. Ó kéré nù nǹkan tẹ́ ẹ lè ṣe, mo dẹ̀ mọ̀ wípé ẹ máa ṣe. À ń gbádùn yín, ìfà gbádùn yín tẹ́ ṣe lónìí tún ṣe gan-an.

0: ọlọ́run ogo ogun àti ogo ni forúkọ rẹ má jẹ́ kí n fọwọ́ gbẹ lẹ́nu olúwa emc lèmi ń jẹ́ ọba obìnrin rí afẹ́fẹ́ ìkànnì 32 fm 949 laughter house láwà ní premier hill mọ́kọ́lá ìlú tìbàdàn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí jẹ́ kí n kọ́kọ́ kíra wa wípé àkú ojú àná bràkọ́lá ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ń bò lójú àná yẹn ka yín mọ́ ẹ wá gbẹnu sí mike jọ engineer kọ́lá
1: ojú títì ni ó pa mí ojú àná yẹn
0: ó pa fo má ìlọ masquerade sorry mascots ó ti mẹ́pọ̀ ni mo fẹ́ béèrè àǹjọ̀nu ọmọ tá à ń sìn bí ó yá sá lọ ó ń kẹ̀ kó ka mọ́lé kẹ̀ ìgboro ló máa ká mọ́ ali níbo lòjò àná yẹn kẹ mọ́ ilé ò jáde ìwọ ń kọ́ ọmọ skul wa níbo lòjò àná yẹn kẹ mọ́ ilé bó ṣe délé ló bẹ̀rẹ̀ sí ní rọ̀ ṣe mẹ́ pé kò rọ̀ ní gbogbo environment wa rárá kò rọ̀ ní mọ́kọ́lá kò rọ̀ ní roundabout sherry nígbà tá a kọjá tó kù díẹ̀ tí mò ń wo àwọn ọ̀nà ògboro tó wà ní ọ̀nà ilé mi òjò yìí rọ sọ nọ́mbà bs mo wá sá mo sá gidigidigidi mo wá ríbi sá pamọ́ sí ṣé mo tẹ́ bá wà níbi àpé abẹ́ ṣọ́ọ̀pù tó jẹ́ pé ṣọ́ọ̀pù yẹn náà kò yẹ yín ó ń kọ́ tòkó tàkà tòkó òjò yẹn pa but àdúpẹ́ ṣá torí òjò òbùkún ló pa wá òjò àná rọ̀ ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ àwọn ìsọ̀rí méjì kan ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn àwọn tá a dánwò nínú òjò lánàá yẹn ẹ má jẹ́ ká dánwò mọ́ àwọn èèyàn dẹ̀ yí drọ́ọ̀mù ilẹ̀ wọ́n dẹ̀ tẹ bá rí àwọn ilẹ̀ àbáláyé yìí wọ́n dẹ̀ ń da àwọn ilẹ̀ àbáláyé yìí bí apẹ̀rẹ̀ ilẹ̀ mo rí wọn mi ṣe ní rí wọn bíi tí mo sá pamọ́ sí nígbà tí ẹ wá wo gbogbo ojú títí wá ṣe pẹ́ṣẹ́ yánmá kò kí ṣe nǹkan tó dáa ṣe rí àwọn ilẹ̀ tá à ń dà sójú títì yẹn bí àgbàrá ṣe ń gbé yẹn àwọn àdúgbò aládùúgbò kan ló ń gbé lọ so nígbà tí òjò yẹn bá wáwọ́ tí ò rọ̀ mọ́ tí àgbàrá yẹn ò tí ò wà forcefully bó ṣe ń ṣe jùgùjùgù tó ti rọra lọlẹ̀ ṣe rí ibi tí agbára ilẹ̀ yẹn bá dé tí àgbàrá ò lè gbé mọ́ ibẹ̀ ló máa lọ ìjọ nítorí ọlọ́run ẹ má jẹ́ kó mi ya ilé àwọn kan níbi tá a pariwo dé yìí by now ó yẹ kí gbogbo ilé street environment ó yẹ kí wọ́n ní drum tó ń dalẹ̀ sí ẹnìkan ni inú compound àwọn làwọn gbé lẹ́sí làwọn gbé drum lẹ̀ sí onírọ́ lájọ tó nílẹ̀ tí wọ́n á ń gbélẹ̀ ṣé wọ́n gbélẹ̀ jáde nínú compound yín rí àbẹ̀ ló ń dalẹ̀ yín sínú drum ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀yin èèyàn fi pé ẹ fi ń ṣeré tẹ̀dẹ̀ mẹ́ pé kò ń ṣeré o nígbà tẹ bá lo ìdọ̀tí nínú ilé tẹ̀ ń gbé bràkọ́lá tí wọ́n lo ìdọ̀tí nínú flat wọn tí ẹnìkan wá gbé drum sẹ́nu ọ̀nà ilé tiẹ̀ tí wọ́n wá gbé ìdọ̀tí tó lò nínú ilé ẹ̀ tó wá dà sínú drum oní drum níwájú ilé onílé tí n bá sọ̀túnmọ̀ ẹ̀ fún ẹ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó mọ túmọ̀ ẹ̀ ẹnu tèmi kan lè máa ti gbọ́ èmi ò ní sọ̀túnmọ̀ ẹ̀ fún ẹ bí ìgbà téèyàn bá ń gbé ara ẹ̀ ṣe pé ni ìdọ̀tí tó lò nílé ẹ̀ ó lọ dà sínú drum tó wà níwájú ilé tèmi ẹ̀ fi ilé tèmi ṣe example drum wà níwájú ilé mi ó wá mú ìdọ̀tí tiẹ̀ ó dà sínú drum ilé tèmi nígbà tí mo wá yọjú mo láwa kọ́ la nílé yìí ọkàn mi ò lè gbàdúrà kò possible ọkàn mi ò lè gbàdúrà fún ẹ ọkàn mi á sọ nǹkan kan pé whoever tó ṣe léyìí ọkàn mi á sọ bí mi ìfẹnu sọ ọkàn mi á sọ ẹ jẹ́ kó ní kálukú lọ gba drum sẹ́nu ọ̀nà ilé ẹ̀ lọ́nà ń gbélẹ̀ tó bá jẹ́ ẹ̀kan lóṣù lónìí kan máa bẹ́ẹ̀ gbé 3000 for 30 days tó bá jẹ́ ẹ̀mejì lónìí kan wá gbé 4000 for 30 days ṣé ìyẹn ti wá pọ̀ jù yín lọ èlò náà ń ta drum ẹ wàá ṣoríṣiríṣi nǹkan tí mi bá yín jẹ ẹ jẹ lóríṣiríṣi láwọn àdúgbò yín ẹ wàá ríbi gbé sí àwọn drum ní drum lẹ ń gbé sí inú yín wá ń dùn ẹ fi pẹ smart smart àsùnmọ́ra ìyẹrú ẹni bẹ́ẹ̀ wà ẹyin tí ẹ ń dalẹ̀ sójú títí mo bẹ̀yìn ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú àwọn tí ó jẹ́ wípé òjò yẹn ń gbé pàǹtí yẹn lọ sẹ́nu ọ̀nà ilé tiwọn ábà ibì kan dọ̀tí àwa là ń dọ̀tí ẹ̀ se mi ni mo ngbele lati bi lo da sabe bridge lojo te ba da be bridge bi kon bo se dot se ba won ton gbe environment yen no nda sibe se wa lanti koko house aba wa lanti laughter house aba wa lanti orita whatever ta ngbe ta lo nda sibe awa ko now se be nte ngbe le environment yen le ndo si adugbo yi ah won da ile sisi lanu ko ye ko ri be jo ntori olorun ejo ejo by now o ye koju ma gba yin si fun kankan but anyway ejo kin se run dede sibi mo fe bere to ba je yin ni o kin to wa bo sori eto temi ah enikan ni omo ya dun ni omo ya dun ni o kilele to wo mi kiku ma pa kiku ba po mo ya mi omo ya dun ni omo ya dun ni looto sugbon ti omo ya ba je tokunrin ba jakobi tobirin ba je number 2 te ba fe ki arin awon mejeji da e check yawo okunrin yen ti yawo akobi ba da ali ka gba pe won ni first born to ba ni a very good wife sori en to tele to ba jobirin atawon omo iya yin to ku eyin okunrin te wa ninu family ti e ba ni iyawo to da arin awon omo iya yin agun sugbon ti iyawo awon okunrin inu family o ba da ko si nkan te le se arin awon omo iya yin o le gun ko nse gbogbo won o olohun wa so oke awon kan 1 out of 100 ko si bi yawo won se le ya pa nko pi to e wo won so po bayi ni won ki se omo iya usa kilo wa nbe ti ti o ti be kuro tomo aburo ba lo sile omo egbon to lo lolde yen wa ni kini yen loju oriri kilo wa nbe ti o ti be kuro ti omo egbon ba fa omo aburo lowo soke iyen loju oriri to ba de je pe wo aburo lolorun sese segi ola fun to ba gbe awon omo egbon e lori soke iyen loju oriri wo mi ko seni tolorun oni sere fun bo oju wa lo pe si nkan to kan ma ndu mi ni wipe at the end of the day se wa reyin egbon yen at eyin aburo yen te decide pe ah no o ma nsi mi gbudo wa le mi at the end of the day awon omo yi le ma fe yin le fun beni boya mo egbon lo ropin boya mo aburo lo ropin you never can say tori pe wo ko lorun to lorun ba decide lati koju riri se sawon omo yen iwo na e ma wura yin bayi ni to ba je yin ki le fe se o lo ma eleyi lo ma gbe wa wonu eto tosan yi lo ni tara tara anti kan lo kebo si o lo ba biro ni egba mi e ma je ki yawo egbon mi so mi di yawo egbon mi si di idun e ma je ko mu eje mi pagba to ni idun e wo ogun to fi n padun na o te ba mo bi ti dun wa e ko no bo won ah oni ko ni ko ko ye mi ni o wa laye mi seri anti ni egbon o de se dada se wa raburo wa jokunrin ke tun ma wo won o aburo yen na de o nse dada boku tan ti e eyi to jo ma aburo lo birin o si pari wa eke ko se todun yi o sa ti pari wa eke o wa wo pe aburo okunrin wa wo pe wo mommy ye mi si je ki ye mi lo sodo sister jare o ti e la kuku jade ri je ko lo iye omo yen wa fi ake kori ko le lo o le so mo mi di eru awon omo anti e ah yen ni eru bawo emi o se mo se o fe lo ma lagi nbe ni abu fe lo ma foso ko le lo ni yen iyen ni o da se bo lo nlo mo omo won a lo o ba momo o wa so gbolohun kan tokunrin wa tun fi da omo pada soro mo ton mu lo yen ti nkan kan ba se gbogbo family yin ma e fi family yin pa itan boya e bi mori onku yen wa wi pe ti nkan kan ba se omo o le o n se kongba ngba ta ma fi de challenge so ba ni daddy my head is aching me o ni daran o wa da omo pada wa sile fun mama e lati gba yen atoko ati yawo yen won ki bara won soro won jo ngbele o bo won bara won soro salaye mi yin emi fe doju de lohun ani igba ti boda yen mu omo e to fe lo mu omo e fancy e ko kan lo so de leko iyawo e so fun pe ti nkan ba si omo yen gbogbo le won wa pitan pa won bi mo ri ni won si ide ko challenge na de kon wo moto eko lo won ba lori nfo ohun loko ba da omo pada wa sile toko ti yawo yin o wa ki bara won soro mo won do jo ngbele e gbo so ye ko to be emi pada bo mo fe doju de lohun e ku kale

0: the joy of a great nation rests on the shoulders of a radio station.
1: Lights, camera, action. Give it up. Drop it.
0: 32 FM, 94.9.
2: I want you to be mine.
3: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM dòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé. Ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ẹ jẹ́ ká wọnú ìdíje fẹ́ àgbáyé náà lọ níbi tí Adapté Abade torí bá bá ṣe ń retí kí ìfagabága kó wáyé láṣàlẹ̀ tòní láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè faransé àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ ti morocco aṣojú ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n fi ọkàn tẹ̀ nínú ìdíje fẹ́ àgbáyé tó lọ lágbọ́ta amẹ́ríkà ikọ̀ ti orílẹ̀-èdè faransé yóò mọ lékò wọ ìpele kejì sí àṣekágbá fún ìgbà kẹta léraléra bó ti jẹ́ pé ọwọ́ ẹnì kankan ò tó bẹ́ẹ̀ ló ń padà sí ibùdó tó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tó gbá kojú orílẹ̀-èdè norway níbi jẹ́ ti nà wọ́n náà ẹ̀ lọ́lọ́rin mẹ́rin sọyọ̀ kan nígbà náà lọ́n awá jẹ́ àkọọ́lẹ̀ eléyìí tí ó tún léwúra bí wọ́n bá lè tẹ̀wájú ó kojú ẹ tó bá borí níbi ìfagbágá tó ń bọ̀ láàrin ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti spain àti belgium mo dẹ̀ lè fi lẹ́yìn náà tó yín létí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù nínú orílẹ̀-èdè ti spain níbẹ̀ láti inú ikọ̀ ti barcelona laporta ló ti jọ́ di mímọ̀ pé tí spain bá ìgbégbèsè tí ẹ borí ikọ̀ belgium nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó kù a jẹ́ pé òun bọ̀ ní orílẹ̀-èdè america láti wá máa bá wọn darapọ̀ wo bọ́ọ̀lù orílẹ̀-èdè spain nínú ìdíje ìfẹ́ àgbáyé tó ń lọ lọ́wọ́ ara bẹ́ẹ̀ náà bí ó bá lè ṣe bẹ́ẹ̀ tó sì mú jẹ ẹni tó kó ikọ̀ ti france sòdí lọ́dún 1998 gẹ́gẹ́ bíi balógun wọn mo sọ nípa jíjẹ ajé champ tó ń dágbére fún ikọ̀ ti france bí ìdíje bá ti ṣe ń tẹnu bodò òun náà ti fìdí ẹ̀ múlẹ̀ o yóò mọ jẹ́ ìgbà kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí ó mọ kópa gẹ́gẹ́ bí olùkọ́ nínú ìdíje ìfẹ́ àgbáyé wọ́n ti wá bá àkọọ́lẹ̀ tí ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún emotion gẹ́gẹ́ bí olùkọ́ni tí ó ti kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó pọ̀jù nínú ìtọ̀díje ìfẹ́ àgbáyé ìyẹn tó bá ṣeéṣe tó bá jẹ́ pé òun náà ló wà lórí pápá lónìí tí ó sì nǹkan tí ó yẹ nígbà tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù kojú orílẹ̀-èdè morocco bákan náà ni ikọ̀ senegal àwọn tó ń ṣàkóso lórí senegal nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn wọ́n ti mọ́ lédè o wọ́n láwọn ò tọ̀nà ran papi gaye wọ́n láwọn ò tọ̀nà ran dí lórí ọ̀rọ̀ tó sọ wípé bí àwọn ọkọ̀ olùkọ́ni tí wọ́n bẹnu kọ senegal tí wọ́n bá fi kọ̀ náà lẹ̀ á jẹ́ pé ó ti di ládàpọ̀ gbá òun ò ní lè gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè senegal mọ́ òun náà ló jẹ jáde látàrí ìgbésẹ̀ tí àwọn tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀ senegal eléyìí tó gbé báyìí wípé àwọn gbọ́dọ̀ tọ̀nà wo di agbábọ́ọ̀lù náà tó ba ìjẹ̀bi a jẹ́ pé àwọn bá wí bọ́ọ̀lù amánikásùkò tó láti máa pa kẹ̀kẹ́ lu ọ̀rọ̀ látúbọ̀ sí agbọ̀n ti ibẹ̀ bí ròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ náà nìyẹn ẹ máa gbàgbé aṣọ́lé ọmọ kékeré ọmọ orílẹ̀-èdè faransé ilẹ̀ amẹ́sílà tó darapọ̀ mọ́ ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù leeds united ní ọdún 2018 òun náà ti kéde ìwádìí pé ẹgbẹ́ bọ́ọ̀lù arsenal wọ́n ti gbé aṣọ́lé lẹ́yìn bí ọdún mẹ́jọ tó lò nínú ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù leeds united bí ròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ nù lórí tó fara pẹ́ bẹ́yẹn náà ni ti ikọ̀ ti orílẹ̀-èdè egypt wọ́n ti kéde wípé ozan hasan ẹgbẹ́ tó jẹ́ olùkọ́ ni wọn ògbóǹtagì atamọ́tàṣe inú ikọ̀ náà nígbà kan rí wípé àdéhùn rẹ̀ wọ́n tún ti bá a fẹ́ lójú sí ó túmọ̀ sí pé ozan hasan tó ti darapọ̀ mọ́ látọdún 2024 yóò tún lórí ọ̀fẹ́ àti máa tẹ̀síwájú nínú iṣẹ́ eléyìí tó bá dé ìpele tí wọ́n ti jáì á fún ìdíje tí wúndé náà tó ń lọ lọ́wọ́ ọ̀nà ti là fún àwọn tí ó mọ kópa àti wọ́n mọ̀ báyìí pé ẹni àkọ́kọ́ nínú ìdíje bọ́ọ̀lù aláfẹjọ̀gbá ìyẹn Yanni Sinner tó náà ni ó mọ kojú Novak Djokovic ní ìpele tó kàn báyìí o bákan náà ló jẹ́ pé Alexander Zverev àtòun àti Arthur Fleury ni wọ́n jọ gbá tiwọn lẹ́yìn tí Zverev tó na Taylor Fritz tán nínú ìfagagbága wọn Flavio Cobolli ọmọ orílẹ̀-èdè Italy eléyìí tó sapá bíi tọ̀sẹ̀yìn bí ẹ̀yìn nínú ìdíje ti Roland Garros òun náà ni Frey ló fi ṣe àtẹ̀gùn dé ìpele yìí bẹ́ẹ̀kan náà Sinner òun náà na Struff ọmọ orílẹ̀-èdè Germany nínú ìfagagbága tí wọ́n kẹ́ báyìí sọ fún abójútẹ́ pé ìfagagbága ọ̀wáyé ní ìjẹta kádébẹ̀ ká dúró kábẹ̀rẹ̀ àtúpalẹ̀ wà lọ́wọ́ ìrọ̀lẹ́ tòní mo kí gbẹ́ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sínú kulu 32 FM 94.9 yà ibo láti bẹ̀ jẹ́ kí n bẹ̀ lọ́dọ̀ Clever agbára
1: Adogun
0: ìfẹsẹ̀wọnsẹ̀ France àti orílẹ̀-èdè Morocco amẹ́nuba díẹ̀ ní ọwọ́ àná ṣùgbọ́n lónìí àyígbà láti sọ̀rọ̀ nípa dáadáa France ti sọ bọ́ọ̀lù di ọlọ́gbọ̀n gan-an ẹni ọwọ́ bá ti tẹ̀kọ́ wá jẹ́ ti ẹnu ìyá ní báyìí a máa lọ bí 11 or 12 matches nísìnyí undefeated bẹ́ẹ̀ náà ti gbéná wọnú world cup yìí ọwọ́ iwájú yẹn lọ bí mẹ́rin márùn-ún tó jẹ́ pé ẹ bá má yọ ẹnìkan ẹ mọ́ sọ pé ọpẹ́ o torí náà mi ìlò tó wọlé pẹ̀lú yàn morocco náà dẹ̀ bàjẹ́ nínú nǹkan tó ti là kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe mú bọ̀ tá a bá sọ pé bóyá kankan bẹ́ẹ̀ nu kọ̀ọ̀kan tí ò pín bì kan ọmọbẹ̀ ń bì kejì náà tó nípìn ní ìjà àǹfààní wọlé fún ikọ̀ méjèèjì nínú ìfagagbága àtàṣálẹ̀ tó
1: ẹ wà alárodoródo kan tí mo kọ́kọ́ rí ti orílẹ̀-èdè morocco tí wọ́n kọ̀ọ̀kan kò jù lóòótọ́ wọn ní ẹlòmíì tí wọ́n lè gbé síbẹ̀ òun náà ni sabari torí tá a bá wo bí ọmọkùnrin náà ìṣọwọ́ gba ayò rẹ̀ lọ́wọ́ wájú láti bàtọ́ yẹ pé ó ti wà nínú ìdíje gan ìfún síwájú kó tó di pé wọ́n lè dé nínú ìdíje ó sọ púpọ̀ lọ́rọ̀ tó yẹ pé ó fi ayò rẹ̀ fi wo débi pé àti rí ikọ̀ báyàn tí wọ́n takú lórí rẹ̀ pé wọ́n lè tí eléyìí gangan làwọn fi rọ́pò bóyá rí kí n lọ tàbí kò lọ ẹ̀yìn náà ni mo sọ pé tàbí lè wo kókó mọ́ tí báyàn lè wo kókó mọ́ agbábọ̀ láti ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bíi pé wọ́n máa bọ̀ ní ọ̀dọ̀ wa ó fi hàn wípé ọmọkùnrin ó ní tó pọ̀ ṣùgbọ́n ròyìn tó jáde ni pé kò ní lè gba bọ́ọ̀lù àbáwá mọ́ bí kádàrà bá kò bẹ́ẹ̀ bá lè kọjá pele ó ṣe ti kó gbà gigabága ìmíì tí wọ́n bá tiwọn bá tún padà gbà gẹ́gẹ́ bí àwọn elétò ìlera nù kọ̀ọ̀hún bẹ́ẹ̀ ti mú jáde ṣùgbọ́n nǹkan tí mo kàn róye níbẹ̀ ni wípé taba lo re fina sori akosile ta meje je ti ne ko se ba fe soro ball da ni koko wo nti ko wa se gaba ifi gaba ga ton lo si bi marun ninu dije bayi moroko ko dvd re mi ninu bi gangan be iru fe ru e o na ni ko france ne bo je pe ko nse ami kankan na ne jo gbe jade sugba won jo ni winni ologbaran ganda ta mo si winni striker yo kan te pe ologbaran ganda ti o se ni ken ni today so pe ona bo ni won gbegba ni even si ba jo asugbe ga ka wo moroko nu ri dije ti afcon mo ya won ni agba lo to ta ba ko ni gbe ogba tan tin gbe on bi ti ron yebo boya won gba friendly match ni o boya won ta qualifier ni o won se daada ta jo opolopo eyan ti en le mo sugbon kan ti mo kan mo to wa nbe ni pe loni yi ani le gba ball zabari yen o se ye ki o waju won yen ko mo le yi ti popo bo se yi ti yen bo iyen ko si wahala to po ni abibe yen na ka pada sinu korie de france na ya to si boya opolopo nkan ti france n gba lori papa to je ko ba opolopo eyan leru won ni awon nkan to ni se pelu pe ti opolopo eyan ru igbe a boya oye di ajo FIFA be je ka tu wo second leg Argentina ati France bo je popo lopo eyan ti tin so nipa re pe se won gbe won lesson abi won gbe won lesson gbe mi ori ko France gege ba je pe igbega tabi idowo bu kan wa ninu won ni opolopo nkan to je pe o pe fun lati je pe ki ko fe bayan gba keyan le ru le meji tayo bo se ye tori pe ka tu abo nu akosile gege ba gabi marun te gba koju ara n bayi in tu mo ro ko ri ju daada oni won ta omi nbe bi gbo nkan ba ti e ti je popo ya ti gbagbe re je ka wo ti en jota ni epele quarter final ona ni eto je pe o koja lo 2-0 semi final jeri eri pe kini ohun oyibobo daada ko si nkan to le rorun na be sugbon pelu nkan to nbe nle yi ori de france lo to lopo lopo eyan kese owo eyin gbo owo eyin o fi be da pupo in pe kini gangan gan bo order ko dai ko te ba n bagba tokan re ba bale ni o lo ri so pon be lo ju owo eyin kan se ko to je gba di defense line atataka okan won ko bale bo na ti ba be ri ewo ewo kan ti ti france koko mo ko waju na meta ti o koko waju yen emi ni o fe gbon emi re yo fe gbon so ka wa so yi gbe boya ta ba den wo ride moroko na ewo ewo akibi akibi gangan ni abibe yen lo to na je nkan to je o mo je kan le ni yo mo je kan le bo n gbo kan ba bale ni o je kan le se ngba to mark yen se den mi lo file to mo je kan le eni to mo daada to pe ti jo sise papo ri to mo ru nkan to le se abibe boya ru kile awon dembele awon mbappe gangan lo fe so pe fe mo file ta mo ba ti won lo mo ba ti won lo bo na fe mo ba ti won lo yo yiwo sugbon labe bo ti le ko rorun mi o ro pe boya ori ile moroko ni ogbon gangan ti en le da pupo loni lati le stop ori de france lo to na nkan ta ba so nipa bola la fese gba 2 plus 2 o se ko fun wa ni 4 o si le se ko fun wa ni 20 o se tu le fun wa 2 gan o le fun wa lodo ko si ru nkan ti o le jade sube sube ta ba wo in ti ko wa gbe lowo ninu dj mo fe mu fun ori de france
0: okay a ma sun moju oja a parade ta ba da to oja a tu mu lati abi je ki ku koju kini sodo iya gbogbo na oro ni clever so kale nipa wi pe aisile saibari ipe yo yo le fun egbe ball ole de moroko ani ani o si be ti en ba fe wo orufe egbe ball ti obokunrin je o le ta ri gba ball o si le gba gege bi ata mota se sugbon nigba ti saibari jade saibari wa lori papa koju canada ball yo ni tumo ti saibari fi jade ke se pupe parapa o farapa wo ri papa ko gbe farapa wo ri papa rara ball yen o ni tumo won je ko ri mumi o re wa jade tan omo casablanca yi sofia rahimi sofia rahimi de wole ko de si aye pe eniko si me ball meta wonu ile se won le ni ru paru ile na nigba ti ba nkoju france e je ka gba oja lo ka de pada 32 fm 94.9 kan ni ni posunu an bo e ku kale.

0: ìmọ̀lẹ́ àlọ́ mẹ́kíkò. Àwa máa gba update láti ilé. Hello.
1: Hello, Christa.
0: Ẹ kọ́ rẹ̀ sá.
1: Ohun ẹni yẹn jọ mí lánàá ni kì í ṣe lè.
0: Mo ti ọ̀nà sáyẹn sá, mo ti ọ̀nà sáyẹn pé mo sáré ge.
1: Olúwa ló wá gba airport.
0: Ẹ ra sá.
1: Ẹ bá wa welcome àlóso dáadáa ẹ fọkàn balẹ̀ yóò da.
0: A kò tọ́ ibi.
1: Ṣùgbọ́n balẹ̀ yìí, a wo gúúfù bọ̀.
0: Yes.
1: Ṣùgbọ́n Morocco ò lè gbé àtàkì àtàkà yẹn le. Wọ́n ẹ̀mí ẹ̀mí ò lè gbé.
0: Ó jura wọn.
1: A jẹ dúró wa, wọ́n á jẹ dúró wa mọ̀gbọ́n lé.
0: Oro.
2: Láti lọ.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
1: Ẹni wa disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ́ 32 FM 94.

0: láti lé àǹtí Ṣayọ.
1: Mo
0: ń lọ lé ìbọ̀dá Ayọ̀. Mo gbọ́ pé wọ́n ní wọ́n ń ṣayọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ní pé kémi náà lọ bá wọn yọ. Pé kí Ayọ̀ náà kò lè wá sílé tèmi. Ìgbà tí mo wá délé àǹtí Ṣayọ̀. Mo bá bọ̀dá Ayọ̀. Àti uncle father daddy Mr. Ayọ̀. Gbogbo wọn kàn yọ ni. Mo ní kí ló ṣẹlẹ̀ ń bì. Wọ́n lá yọ ni. Mo ní ó pọ̀
1: ó pè tí mo.
0: Mo ní iṣẹ́ táwa gangan ṣe nìyẹn.
1: Iṣẹ́ Ayọ̀ là ń ṣe.
0: Mo ní iṣẹ́ wo lẹ̀ ń ṣe.
1: Iṣẹ́ Ayọ̀.
0: Mo láwa rè é
1: ikọ̀ ẹ̀bá mi yọ.
0: Mo láwa gangan lalayọ̀ tí ń bá láyọ̀ ń yọ̀. Káyọ̀ wọn lè máa pọ̀ sí i. A tún ti dé rírọ̀ lẹ́tì ni o. 32 FM 94.9 gbogbogbò la máa ń sọ pé kẹ́yìn náà bàbá láyọ̀ yọ̀. Káyọ̀ kò lè máa ṣe kíni.
1: Kò lè máa tẹ̀yìn lọ́wọ́.
0: Ohun bí ire bí ìdùnnú bí ìgbéga bí Ayọ̀ kò wá ní filé mi àtẹ̀yìn sílẹ̀ o.
1: Àmì àṣẹ.
0: Àwa rè é o, àwa tá a mọ̀ bá yín kí àwọn olóríire àwọn tí wọ́n ń ṣayẹyẹ kan tàbó mìíràn tí ẹ fẹ́ ká bá wọn kí lórí ètò ní 32 FM 94.9 Laughter House ibẹ̀ làwa tún fìkàlẹ̀ sí lórí òkè téńté Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ẹ káàbọ̀ sórí ètò.
1: Bó ṣe mu lálayọ̀ lálayọ̀ Ayọ̀ láàmú Ayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run nítorí pé dúdú dúdú báyọ̀ náà ni a máa ń gbọ́ láwùjọ àwọn olódodo. Ìbálòjò ní kàn mí kàn ní kàn yín kàn ní kàn ní mẹ̀yẹ́ di kọ̀ọ̀kọ̀. Inú mi máa ń dún. Ayọ̀ máa ń kán.
0: Olúṣọlá ọmọọmọ ló kọ mi ò agbẹnusọ yín nù tí ẹ rìtáyà.
1: Èmi ni Kúnlé Fani Ifeanyi TV kọ̀m̀pútà dáfa àjọ Ayọ̀ lọ́jọ́ tòní àjọ Jobijó àjọ dùn bí ìdùnnú torí pé dùndùn òní bá wọn lọ sóde ìbànújẹ́. Bákan náà ni ṣẹ̀kẹ̀rẹ̀ òní bá wọn lọ sóde ìdárò. Ibi tẹ bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí Ayọ̀ orí ìdùnnú ni.
0: Ok bẹ́ẹ̀ ṣe ṣe náà tún rèé o. Nọ́mbà ẹni tí ẹ fẹ́ ká bá yín kí. Kí ló orúkọ wọn kí layẹyẹ tí wọn ń ṣe ṣé wọn ti ṣe ayẹyẹ ọhún ni àbí ní gangan ni àbí wọn dájọ rẹ sọnà ẹ já mọ nínú àtẹjíṣẹ tẹ bá fi ránṣẹ sí wa ẹ wá fi orúkọ tó jẹ pé tẹ bá ti dá báyìí táwa náà dá fún wọn. Wọn ti tètè mọ wípé ẹni báyìí ló ní pé ká pè ká kí àwọn o nọmba wọn eléyìí tí ó sì lọ iná ni ẹ fún wa ẹ tẹ bá wa fi àtẹjíṣẹ ṣọwọ ẹ lè fi ránṣẹ lórí WhatsApp tàbí lórí text message ẹ tètè kọ nọmba ilẹ 0906 2000 949 0906 2000 949 jẹ́ mú lẹ́ẹ̀kan sí 0906 2000 949 ẹ lè ta lójú òpó WhatsApp o lè jẹ́ mbẹ̀ ẹ tún lè fi ṣọwọ́ sí wa náà lórí text message ẹ wá rántí pé bó bá ṣe ń wọlé
1: yín náà
0: láṣẹ mọ́ ọ mú o torí náà nǹkan ẹ tètè jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yín kọmọ wọlé o jámọ wò kódà àwọn èèyàn ti ń fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ifá
1: kódà báwọn kan náà ti ń fi sí bí ìbọ̀lẹ́ jẹ́ kí n tó bá ti wo tún kémi náà máa wo ti
0: yà mí jẹ́ kí n gbéra sọ láti àtẹ̀jíṣẹ́ tí mo sì rí lápá bí àná ni wọ́n
1: pè é. Ẹ má pè nọ́mbà yẹn
0: àtẹ̀jíṣẹ́ ni kẹfì ránṣẹ́ àná ni wọ́n ní pé dádì ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n sì ní pé ká pe dádì ká kí dádì fún birthday tí wọ́n ṣe lánàá àná kọ́ ní ọjọ́ kẹjọ.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n bá yẹ.
0: A mọ̀ tuntun ọjọ́ kẹsàn-án nù.
1: Ọjọ́ ń sáré gan.
0: Ọjọ́ ń sáré o. Ẹ já wò bóyá dádì ó gbé kọ́ọ̀lù àwọn dádì ṣọ́ọ̀ṣì wà. A ti ń pe dádì o. Hello daddy. Daddy wan short.
1: Ọlágbára ó dùn mí.
0: Pastor Olúfẹ́mi Olútayọ̀ Sàláwù àwọn lápè yẹn o. Àǹtí Tolú Ògúndàrè tó dẹ̀ jẹ́ wípé ara àwọn church member wọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ pàtàkì àwọn ló ní pé ká pe dádì ká kí wọn bàbá ṣe ń pe dádì báyìí là ń gbọ́ in the name of Jesus holy ghost fire.
1: Bàbá jẹ́ forúkọ àdúrà mẹ́ẹ̀kan tí wà ń lẹ́tẹ̀ẹ́.
0: Bí wọ́n ṣe sọ holy ghost fire yẹn lèmi náà sí amen.
1: Jẹ́ kí n ti lọ sọ́dẹ̀ lómi.
0: Gbogbo ti ṣẹ́ báwọn. Happy birthday o dádì àná ni ọjọ́ ìbí wọn tí wọ́n ṣe birthday wọn God bless you so much. Ẹ jẹ́ ká tún pe ẹlòmíì tí nọ́mbà wọn ti wọlé àti rí àwọn àtẹ̀jíṣẹ́ náà tẹ́ ti fi ṣọwọ́ o lórí 0906 2000 949 ẹjọ́ wọlé lórí text message tàbí kẹ́ fi ṣọwọ́ lójú òpó ti WhatsApp. Ok
1: 77 àwọn ẹni yìí
0: ọjọ́ wọn
1: ni wọ́n ní ká bá wọn kí àwọn ìjẹta
0: 77 is the number.
1: Alasi jewa o.
0: Hello.
1: Number ten ki ba yin pe ni mo pe yen sugbon to je pe won ko te
0: Ora e ja pe daddy won ni baba wa ninu oluwa ati pe daddy pastor kan yo pe odo daddy pastor mi na ni atun lo olodum ko mo je pe boya won na mo se revival lowo ni ama e ja gbianju re boya won gbe call
1: ise olua le mi na fe ma se nsin
0: ise kile wa nse tele o
1: ise ara
0: I'm going to go to the house. Awon woli won e gbe call boro ba.
1: Emi lo ma n dari wa.
0: Bi e be ba ti dari si ni. Iya. O se se ki dadi won gbe call yo. Alagba Jesse Oju Ade ti won ni pe ka ki baba won ninu Oluwa to je pe anu ni won se birthday won. Ojo Wednesday lano oruko won de ni Prophet Dr. Kolade Olaide number won la pe yen o amo daddy won gbe call o happy birthday
1: je kin pe baba ibeja ti ya ibeji won ni won se kuma lana
0: adupe o ibeji wo mi lomo ibeji wo mi
1: ma wori e ki ma nko ma se be ba be yan ro mo bi to ba konjo to a ko se yo bi mo o gize mi
0: Yeah. Hello, ma.
2: Hello.
0: Ekro le mommy.
2: Ekro le.
0: Happy birthday to you, ma.
2: Thank you.
0: Yes, ma. E ma celebrate more. Ninu alafia ma, ninu ilera to peye. Gbogbo nkan to ba de nwu yin ba e te ntoro lodo Olorun. Gbogbo e lolo ma ma se fun yin oni rorun ma o. Yes, ma. Ah, mommy, she's more too sorry. Hey, what to walk in my beauty with a little sorrow? Around one more, you know, new. Only Shola, Loru, call me, ma. Modern, Benny, Latilation Radio 32 FM 94.9. Benny, need Luba. Calling a while, like, baby. Oriental, la wa bye. Bashin, sorry, bye. Ori afefe le wa. An se to e ba mi yo lowo enikan lo wa fun wa ni number yin o mommy pe ka pe yin ka ki yin daada
2: Ah,
0: won ni oga le je si won, amo oga bi ya in le je sa won.
2: Eh,
0: Benny. Oruko won ni Olawuye.
2: Oh.
0: Awon na gbo yin bayi won bi kile be so fun won.
2: Mo se gan ni mo dupe lowo e na ni.
0: Yes, ma.
2: Ine adu baba ya yo rere oruko Jesu.
0: Ami o. O da mo mi awon bo wa je rice o.
2: No problem.
0: Yes, ma. E take care, ma.
2: Yeah. Hey.
0: Yes, ma, you're welcome, ma.
1: So fun pejo lo fle mi ma nje o.
0: Iyabo ri nkan elenu
1: ko. Ki ororo.
0: Mo kini dadu.
1: But se se lo titi mi on bayi.
0: Rara ta. Rara wo ikita mo kira wa ni. Se ko toro ba ti wo.
1: E blokan.
0: Rara. Ama compliment ara wa. Ara compliment ni. E mo kweyi na le wo mi lojo ko ko roji e.
1: Oloju e de.
0: Eleje de. Ehe. E na le mi na se ere nu yin. Elenu
1: petu.
0: Kasi dodo elomi.
1: Hello ma.
2: Hello.
1: Hello ma ekuro le ma.
2: Ekuro.
1: Ejo aba wo la se ma se o la ba on program yin lola. On the 10.
2: Ola.
1: Yes. Shebola ni birthday yin. Shebola ni birthday yin.
2: Eh,
1: ibola n lo lola bayi. Ki le ba mo ba bi mo se ma organize ara mi lati wa ba yin ni. Okay, oruko mi ni Kunle Fanny. Shola wa legbe mi. Oruko mi ni Kunle Fanny, shola wa legbe mi.
2: Okay.
1: Okay, e wa lori program kan bi o se ba yen soro e ape ni e ba mi yo. Ibe ni ati ma nfi ni awon yen ti ma nfi number awon yen won so wi pe ah ka ba won celebrate won. Then kon wa send number yin si wa. Won ma npe yin ni Golden Treasure. Yin teniyan ma npe yin ni e. Won ni pe yin na ni Minister of Defense. Ta le ni e?
2: Prof
1: ni. Prof ni. Ta ni prof?
2: Okay.
1: Ah. A fele su joji bai. But prof mgwani bai kile vese ofun. Wani kaba wan kinyi dada ipi e shiga. Kwe an mwari yin. Kwe tan ba wan wale a ye ni bag bag. Kwe ino le tuma je. Ya wawan.
2: Ah. Mwa shiga. Mwa mwari ya
0: pisetu. Yes ma.
1: Eshun.
2: Eshun.
1: Eshun. Ah. Ema bino. A fele su joja. Ambo.

Ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fún wọn aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Ká sì gbẹni afẹ́rẹ́.

0: pasun ta fi lo si danu won ni ko to ka sonu en ta si fi goke to jakaba ko da ka goke ta ka wa ta re danu opolopo awe eya mi lo je wi pe ti won ibi ti won ba gun oke ke lo mi mo ba wa so ki o won wa ta re re danu won ti gba ye pe ko si abuja lorun ope ton ti pase yi ti won lo ti won fi le osi danu won so nu won ti gba ye pe osi ma be lewo nigba tin ba wa ni lo paso ohun won tun a ma toju bo lara kire ore olori owe ni owe owe ni awon tu ba taba ti pete pete re baba eni won fi kinra ki won tun se ta ni pasan ta lo si ta gan na lo lo si to lo si danu en kan meta la antenne mo nbe en lo se lo lo je yi pe o mo o si danu ki lo si ohun ipo ti won wa ni ti won si wa ri won ji danu ta wa ni pasan ti won lo lati fi le o si na danu eni awon ara ilu ni eyin le wi be mi ka o e ka bo sore eto yin eto wa olore ilu e ta gbe kale to pe a fi gba awon eyan wa nimoran papa julo awon to pe aranse ko lo won ba wa da bi gba to pe amo tira wa gogogo awon kan gbodo wa nbe e kan ni 32 fm le ngba 94.9 ni akale ka sori oke tente premier mo kolamba de sugbe ka kire agbaye ni won gbo wa laft house la fi kale si 13 da bi edun ta ro bi owe awa na ko ba mi edun mare ni o ba ni fun wa se CSU e kale sa
1: aki gbogbo eyan mo Nigeria kun ti ojo ojo ba nso nibi ti te ba wa pe aku Nigeria bi se ntutu ti se ndun
0: ton tuba tu se
1: bo se ntutu ti o tutu ju ton gbo na je ogbo na odi ke se nkan do rorun ke yan to je akoso nkan ko se a se dede pe ogbo nkan mo rorun ni lo ni bo se rorun to yi
0: opolopo ise mo pe odun to bayi
1: opolopo lu lo wa ni se je pe won ni pato lari kankan
0: bibo
1: e wo nkan nisin yi bibi ba npo do be jeun wa yo ko kan bi nkan panu ni agbado susun benta
0: agbado na le tenu mo
1: si se benta kini ti de awuja ti de
0: o si gbo koko bi obi
1: o ba ti je die do mo mele o ti sise nu o le lo laro ko de lale o le rin kaagiri kaagiri gbogbo bi to ba wo opolopo lumi nisin yi e wo Russia ogun ba won fa lati jo ini si Bombay so awa la de mo ye gbianju wa da nse ile nsu
0: ile ma nibi
1: ba wo dada ni si ba ri bi ko se din ke nu wo mo Nigeria je mo ke da mo gboki pe oru ti po ju awon de be mi awon de be gba o e ge won so be mo gbogbo na ni ogbo eto abogbo nkan ali se o ti rorun to kan ku ni pe dede n ta wo lori ilu ba tin so ni e mo gbo
0: ka mo gbo ka mo ja yiyan
1: awon de da won latako kan ti won lo kan lara awon eyan wa kan ma atako wa kan ma wiwiku ya ba awon ajo le okere kan te ma so fun yin gbe ibi ti peyan meji ku lana o ani meji ja kan ga o lati gbe won wa nbe ja si ga ya fun ko to di gbe yodogun olowo lile ta ma fo lile mi yo be bo danu
0: e fo lile mu won
1: nigba te ba bayan loruko je ko si tolu kan to fara mo keyan bayan loruko je
0: esun a ki gbogbo eyin te lanfani lati ma gbo wa eyin ara ile eyin te jo lugbo wa gbogbo ibere te ti fi ranse patapata nbe lowo mi ma de na nbe fun CSO a mo bi ti chief ti won gba lo lati je
1: ilu ni won se e mo so gangan fun yin ni awon asiko kan pe to ba to asiko kan eni mo ri awa mejeji tori ta ba ni ka fi sele ati se awon pade lo isirisi a mejeji wa ku ka tu ma ba yin rojo da to ba yin rojo to na yin o ti ne ma ma se nu gbe ku gbe e ma fi nu firi ka giri ko ni te yin lorun atawon to je pe awon ma Nigeria to je pe bi eran meji ba nja mo le pari ja fun mo le dadi e meji dari o ma so pa ba ta ndari ojidi ilu igbe amo kan ta nse ami to abo elemi fe ofe ya wa ti yale o lo dari won ru nigba ti o ni opolo to le bi awa ta de ni la kai ta bi ndari Nigeria amo ye lo ti fo ka yen ga so won ma tubu wa so gbogbo yen o lo fa ta fi wo pe ka won moju to bi kan kemi na mo moju to bi kan eh yo
0: esun emi ni kunle Fanny, if I'm not even computer, Dava. Go by way, bury in the local joke, come, I'm a number, CCSU. Be at you, Bawana, CSU, no, no, what you are seeing. Hey, you can be a Latia, Pabi. Any can't to just CSU. No, no, man, yanny, oh, sorrow. I'm meditating, it's better you can't go away, any kind, you won't, huh? You toss on the peta about with that doubt. Fun, I want a man, Julia, in can't you read that da. Ipe nkan ti nrorun fun awon papa julo awon ti won je ti won ori owo ori o ni pe akoko eto eto raje te gbe kale yi o ni gbogbo e tin se dada wi pe bi nkan se nlo soke yi o ni gbogbo e na lo nrorun o ni pe bi nkan se gbe owo lori ton je gbo lori ati bi ilegbe na bo se gbenu soke o ni pe o tun je anfani fun opo awon omo Nigeria. Rising of cost of food and rent is also a benefit, is also benefiting many Nigerians. When you bring cash, you can see that a lot of people are in Nigeria. What do you say, Ronuba?
1: I don't know how to do it. I don't know how to do it. Think about Nigeria. Abi won la jobi kan abi ni ha bi kan ori ofe anfani la lu man je
0: ejun to oni pe bi nkan se gbe soke to won je won oni pe awon agbe awon olokowo awon importers ti won gbe nkan we lati lo kire ati awon landlord oni pe an lo poju te pe won je anfani bi nkan se won pe o si se o won lara won
1: in to wa nbe leleyi ni pe ti nkan ba won bi kan even ki nkan ma won anfani o wa fa won kan nisin be ba so wonu nisin eyin so wonu yo dun yin en do ba ri inu ri odun yo boya yo bi je nkan ni o boya bi mo nkan ni abi o no to boyan ni o eni bi oto ra je bo se ri ni e tin kan ba mo to mo gegege bi jo ta ri ri eri iyen je ka mo wi pe idu dagba soke nbe ninu ilu won mo nkan ti won se nkan o le mo orun lo and then o je ta so pe won yi e lo gbo West Africa patapata gbo Africa atamo ilu kan ni Europe ko si lu to je nkan jije to ti less to Nigeria ko si elowo cost of living won be to ba fe gbali o less ko fe jeun ki lo fe je to won so bayi aba je re si lo fe won fe se gbani e wa nbe bread nbe ata nbe epo nbe ki wa loku te be so pe won ti Nigeria ti joba Nigeria ti mo wo ba so mi kan se nlo ni si to video ri ile ti eri ni si agbe to je pe to ba fe ta su meji tele 500 ni o ta nba tin gadi won yo ta 1000 emi ti mo be rasu na ti ma ra lowo re nba ba dele ti mo dele boya mo be tun ta ni mo be se ni yan ni abi mo be se gangan ni o
0: eyin lo ta lohun
1: emi o fi tu ko boli nba ba fi tu ko boli eyin te be ara na ti mo be unje ti mo be je yi o ti won o ko le ba yomi o ise te yin na se e tu fowo si e to ti ma si ti ma sa je tan ti ma si je tan ti ma je yo ku ye bayi nkan to je idagba soke kaakiri niyan te ba de wo dada ka mo pa lo tan ra wa je te ba wo lenu jo meta ni sin yi te ba re ni tu yoru to so pe tori gbo won je on ni asan kan lo nse aje yu ata e lo ibi te ti mo ni pe e lo wo awon to je awon kan abe mi bi daba bi nkan ta mo nsin eni gbogbo mo na tin yu mo se njo ba yu so le ma bo eran o le baja o le ba ma lu o le ba gutan o le ma bo ade ti o yu e bo nje de yan ba je ku la won yan je abi ara nje ta nje to tu segun mo to segun na bi so nje won so bi dati mo niyan sugbon mo so gangan fun yin pe e ti ri npa e se ma ri n to tu ju bayi lo eyin sa won je mo
0: ah ti ri npa pe bi nkan se won yo tun won si
1: ilu nda ni titi
0: o wa to so oni pe bi won se n paro pe nkan won ni ko le to ba yen o ni e lo to be ti agbo ba ni ti o ta ni oni lowo lowo
1: seri awon to pariwo pe nkan won mo ti so fun yin ni jowo ri te menu ba ndu jo mo bayi pe ibi te lomi wa adugbo to ngbe abi nitori iru eyan to je lo fi nro wi pe nkan won lapeju enisin e wa ladugbo awon to je pe won ri nkan be ja daada eyin je ile en dogma ara yin ni ibi ta won yen tin raja ibe le na ti fera ndo yo nde kan ta ni boya bi egberun kan lawon normal oja kaakiri won le talegberun meji tori agbegbe ibo bo se ri ibo mi wa ni te po minu oke but water te ba de bi kan won le tan 200 te ba de bi won le tan 5000 so e to ba ra ti 5000 yen te bo to ba fe soro yo mo so gbe nkan ti won ko de ni mo pe bi to n wa lo fati nkan fi nwa ke se po won to benye na nti mo so niye seri awon yan tactics kan wa de le ma lu e je kin so fun yin
0: la so fun wa e seun
1: boya la ko juwe o ngbe bi kan to je pe ibi to wa o je bi boya bi ayo mo le nisin to wa biran kan be to so mo pe 20,000 ni o e do fi ra yen fe se rin lo bi email mewa lo ra ni bi to ti lensi ko si pada wa bẹ́yẹn se ma ń ṣe nǹkan nìyẹn so o tọ́ ni na ẹlòmíràn tẹ́gbẹ́ ọjà tó ń rà ọjà onílé bẹ́ẹ̀lì ni tí wọ́n ti lẹ kàn máa pé kìnní tí mo mú lọ́wọ́ yìí 5,000 ni o ò lè ná lọ́jọ́ jà káàkiri rìn káàkiri àwọn èèyàn náà tí wọ́n lọ kó níbẹ̀ hun tí wọ́n ṣe mọ́tótó rẹ̀ àwọn náà sáàrí nǹkan kan bẹ̀ náà fi gbé e kalẹ̀ gbọ́dọ̀ tó bá ti bẹ́ra eléyìí o tó jẹ́ pé àti bó epo àti bó gba àti bó àwo owó rẹ̀ gbọ́dọ̀ jù tó jẹ́ pé ẹsẹ̀ lọ́ra lọ jà lọ sun tó ṣẹlẹ̀ nìyẹn.
0: Ẹ ṣeun.
1: Àwọn ọmọ nàìjíríà orí anìkẹ́ ẹbẹ̀.
0: Bíbó.
1: Ta bá ń fẹ́ ìlọsíwájú kì í sáriwo ìyà tí wọ́n patán fínu fìrìfìrì yìí o. Gbogbo àwọn ọ̀rọ̀ àwọn dáwọn aráàlú òkèrè ń sọ bí àwọn sóbátẹ́ẹ̀kì àwọn tó dé dòwú kankan yẹn wọn ò délùú yìí o wọn kan tó ń ṣẹlẹ̀ inú ìwé ni wọ́n ti ń kà á o.
0: Ẹ ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ kan náà tún sọ̀rọ̀ wọ́n sọ wọ́n ni pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n yẹ pé wọ́n ti jápa ní nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn tí wọ́n lọ sí bí UK wọ́n ní pé ǹjẹ́ ẹ̀mọ̀ ẹ̀ wí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n gba 60,000 naira ₦100,000 nísìnyí pé wọ́n san jù wọ́n lọ wọ́n bá ní pé ẹjẹ́ ká wò ó àwọn tó bá ń gba bí 2,600 euro báyìí tá a bá kọ̀ǹpẹ́ tí wọ́n gbà lọ́sùn pé ààlẹ́ fi wé àwọn tí wọ́n gba 60,000 lórí ní nàìjíríà wa tá a wà yìí wípé ìgbé ayé àwọn tí wọ́n gba 60,000 naira ó bẹ́tà tiwọn.
1: Nǹkan tó ń sọ lélẹ̀ níbi tí wọ́n ń gbé yìí tá a bá gbé sórí ẹni tó ń gba $2,000 níbi tó ń gbé lọ́hùn yóò sanwó omi dandan lá yọ sanwó ná yọ sanwó táàkì ibi tí ń páàkì ọkọ̀ sí níbi iṣẹ́ ibi tí ń páàkì ọkọ̀ sí nílé gbogbo àwọn owó tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ wọ́n gba gbogbo ẹ̀ kó tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ti kù ṣéńjì péréte ó jẹ ní òfin jẹ àjọ tí ó rí dáńbẹ̀ gan ló mọ̀jú $50 lọ láti ìgbà tó ti lọ lóde lọ ibẹ̀ náà wọ́n tún ti máa ní lára kọ́ sẹ́ndì owó lé o kọ́ sẹ́ndì owó lé nígbà tó bá sẹ́ndì owó yóò kú bẹ́ẹ̀ bí $30 lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ní nàìjíríà tó ń gba bí 60,000 owó nàìjíríà ìwọ̀nba ni ẹbí rẹ̀ ó kó wà lálẹ́ ọ̀láyà mọ́ wọ́n ti mọ̀ pé irú iṣẹ́ tó ń ṣe lélẹ̀ kò wọ́n lè máa hàn lé mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó wà bẹ́ẹ̀ ni pé ó dá àmọ́yẹ lómìn ti ń lo mọ́tò bọ̀gìndé ẹjọ́ ló ti sanwó orí kan ẹnìkan kò bẹ́ẹ̀ nìkan kan fa wàhálà àlẹ́ wá bú ọṣù ìwọ́n tó bá jẹ́ pé prepaid ní náà tó ń lò ṣe nígbà tí náà rẹ bá tán ṣe bójókòó rẹ jẹ tó bá jẹ́ òsì jẹ́wó náà ní wáyà ni wọ́n wà gé wáyà rẹ ló wọ́n mọ̀ bá ti wọn lọ so kò sí wàhálà gangan ìlú ìrọ̀ ó wà nínú tó jẹ́ pé.
0: Ṣé ẹ̀rọ bí bóyá wọ́n kàn fi gbà wá níyìn márùn pé ká mọ̀ fi japa ni torí ẹnìkan náà wá ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ẹnìkan náà wá ní pé kó máa tanra rẹ̀ pé bẹ́ẹ̀ ni kó jókòó sí wípé àwọn wà nílé òkèèrè pé láàrin ọdún mẹ́ta táwọn ti lọ wípé àwọn ti ra ilé mẹ́ta sí ìlú Èkó láàrin ọdún mẹ́ta tó yà wọ́n lọ ó sì kúrò ṣé láàrin ọdún mẹ́ta ẹni tó bá ń gba bíi 60,000 naira lóṣooṣù sọ lè ra ilé mẹ́ta ní ibi.
1: ọ̀lẹ́ ṣẹ́rí ẹ tó lò ó ṣiṣẹ́ òun alé mẹ́ta yẹn ẹ lọ bílèrè bẹ́ẹ̀ o lè jẹ́ pé àwọn ti ń ṣiṣẹ́ àìtọ́ nílùú olù ni yes o lè jẹ́ àwọn ti ń ṣiṣẹ́ àìtọ́ òun ni bóyá bí egbògi olóró kankan ṣẹ́rí ìlú ta wà ní sínú àti òun sọ bá àmọ́yà ọmọ náà jóore àtàn ṣiṣẹ́ àdáa tó jẹ́ pé iṣẹ́ wọn ṣe gbé hàn láwùjọ.
0: Tánà ti ra lébi mẹ́ta láàrin ọdún márùn-ún.
1: Ọdún márùn-ún kí ọdún kan.
0: Tánàlá
1: fúnyàwó tánàlá.
0: Tí wọ́n jẹ́ olóṣèlú.
1: Yàtọ̀ sí èso olóṣèlú gan ti ń ṣiṣẹ́ tiẹ̀ jẹ́jẹ́. Tí ó ti ń ṣiṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ láàárọ̀ tí ń wọlé lálẹ́.
0: Ẹ wà fi irú iṣẹ́ ẹ fi wọn rú ọ̀tà wa yìí náà àwa náà fẹ́ máa ṣe irú iṣẹ́
1: bẹ́ẹ̀. Ní òun iṣẹ́ kó káàkiri. Kódà ápèjú
0: láàrin ọdún mẹ́ta àbí ọdún márùn-ún ẹ̀yìn ò wà ara lé mẹ́ta.
1: Wọ́n á ṣàjì fóònù dẹ́dẹ́kọ́ ni kó já àwọn aládùúgbò onímọ̀rúwá tó bá ń lọ yóò fún ọ ní fóònù ọba dalẹ̀ yóò wá gbà ọlọ́kadà ọbọ̀ ṣáàjì ẹni tí ó ṣáàjì mp nígbà tó bá gba bí 200 lọ́wọ́ wọn nígbà tó bá mọ lọ lálẹ́ ó kéré tán mọ lọlé pẹ̀lú
0: 100.
1: Ṣé bẹ́ẹ̀ nu iṣẹ́ ló wà yo charge yo feel e to ba ti pada lo to ti lo suke suke bi e meji yo pada wa gba yo fun olowo re iyen oto o tun le da le se POS le yes omo ba yen gbowo omo fun olowo omo ba yen send owo e fe raja ni o e fe se cash ni ko to ma dun sele
0: la no du marun yo ti ko le meta
1: o ma lo le ko ma lo le pelu 200,000 again to ba wa to ba mo nkan to nse nbe to ba 200,000 la ni osukan o mo ye to je omo ye to din lowo to ba fera elomiwa je pe bi se pari gbo nkan won le o le ja won le ti won pari o le jele alabanka da je pe ran ni sun be sugbon ile na le nje en jo ma wi nanu nkan ti e yo ya to ni ya poju we to ba sun bo lita to ba je pe mo se ense o tun mo supply fa
0: seri ya alagbaro ti won lo interview to ni pe 2.5 million lo n pa losun se en po ti jade pada o ni pe ka omo nigeria da region yi pe ohun sere ni o
1: iro sheri ngba ti odidi bi pe awon yen tin dun koko mo
0: bebo
1: won tin billion lo oju e kan ma billion be awon ngba ti e ba ni eyan kan legbe ni seyin wo pe te ba ri interview e to so fin pe ah ohun mo se wa yi o 50,000 lo mo ri seyin den foju wo wi pe en te kin fun lowo ri e gba inu ni fun mo en to sele to fi so be pada de e lo wo awon ti won se daada ju bayi awon to sun agbado ta ti won ta boli ta guguru nkankan ni o si se yo gba oni wahala lo ra loko ra idubi oni 200 naira ko se gbe titi wa yan do ti ja mo yan iru alo iru abo won mo ra o ba lo ma do ke o be pe ota se gbe mo ta pe ota ba tu ta guguru legbe re ba ti je won mo guguru le won mo ba ti won lo inu ijo la wa
0: e seun eh nigba ta won amugbalegbe are mejeje ti won soro bi e to raje sere ti won to ti darada eni kono wa soro gbaju gbaja akoroyin ni eh o si tun je oloselu na o ni pe eru n ba ohun lati ma ya awon messages to ba wori phone ohun wo tori pe e to raje baje de bi pe awon eyan n toro ni ton ba ti le si bayi won ti mo po ohun si e ton ba send so wi pe ah ele ti ka oko ja wa lohun pe eru n bo ohun o fe si ero ba ni soro ohun gan mo ti message ba ti wole pe awon eyan ma toro ni latare eto raje to dagun
1: iro iro ko n se be se ri nkan meji lo wa oju natural ni keyan lahun elomi ti lahun lati kekere elomi ma je pe nature ni nature ti e ni wi pe ko fun yan lowo bo ku toro ko bo ju na bayi yo fun yan awon kan de ba je pe won sa mo to e ti re nje pe even fun lowo ni 1000 ti me lowo yin o wa ni ke phone ni 300 nbe 300 yen e wa mo gba ko si nji yo si ne mu wa e je n ba yin se yo si tu ba yin se wo wa fun yin se 100 yo si mo ko yo ko am ga oni ro owo ilowo lo si n toro awon kan wa je pe won kan fe ya ko si no buru nu te yan ba ni ko be ilowo en to ba sumo abi to ba ri gbo nigba e da ko e fun ni toro e fun ni ko bo se no ke yen da ṣùgbọ́n àwọn ẹlòmíì wà tó yẹ pé tá máa ti rí ẹni tó rí nǹkan bẹ jẹ láwùjọ báyìí wọn ó dúró ti lọ́rùn ni kété pé nìyẹn kí ọkẹ́ ẹ lọ́wọ́ ilé òkèrè káàkiri ẹlòmíì tá bá fẹ́ tọrọ owó láwọn amẹ́ríkà yẹn wọ́n sọ pé excuse me can I see 20 pounds kò síbi tí mo ti tọ̀ nǹkan yes ẹlọ bèrè káàkiri.
0: Ẹṣun ọ̀nà lẹ́sìn gbọ́n ẹ mọ̀ lọ sórí ìtàkùn ayélujára Facebook ẹ mọ̀ lọ sí YouTube Instagram ẹ ṣàwárí 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ máa fi àwọn àwílé ń sọwọ́ síbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan tó bá tó àkókò àáká Subatex sọ̀rọ̀ wọ́n ní pé ibo lẹ́yìn ti ń ra ajá ti yín o dé pé ọjà ti yín náà ni ó dínwó ju tẹ́ fi wá wò pé àwọn ọmọ orílẹ̀ orí ọ̀tá wọn.
1: Èlé dá lóhùn torí kò sí nílùú yìí. Kò sí nílùú ìtàbájúwe ọjà kò lè mọ bẹ ọjà káàkiri káàkiri náà ni ẹ ṣe ẹrù mi àtúnyẹ pé o máa ń họdà nǹkan ni tó bá bẹ́ẹ̀ ra omi yóò nìkan bò ń gbé wá bó bẹ́ẹ̀ ra bẹ́ẹ̀dì yóò nìkan bò ń gbé wá kó bẹ́ẹ̀ ra ta yóò nìkan bò ń gbé wá ni yóò àmọ́ sọ pé wọ́n sẹ́ni tó ń bọ́ gbé nǹkan káàkiri òun ò lẹ̀bi kò ní fi owó ti ẹ̀ kún ibi tó ti lọ rà náà nǹkan ni tó fà á nìyẹn.
0: Tí nǹkan fi wọ́n ẹ ṣeun ọjà ló báyìí àjọ ayánilówó lágbàáyé sọ̀rọ̀ wọ́n ní pé ẹ̀wọ̀ ṣẹ̀rí owó èyí ti ń lọ bíi 1.8 trillion òun lọ èyí tó jẹ́ wípé ìjọba yín ná lẹ́yìn tó jẹ́ pé kò sínú àbá ètò ìṣúná tẹ kànáà tí ẹ budget fún off budget ni wọ́n pè é ṣùgbọ́n ẹ tako ìròyìn kan náà tún wá já ìrìn wípé wọ́n dalẹ̀ iṣẹ́ kanlẹ̀ tó jẹ́ ayédèrú àti pé ó ti lọ bíi 1.3 billion lọ́dà ìgbà tó jẹ́ pé wọ́n gbé jáde ńbẹ̀ tí kò ní àti wọn mọ tó pé ayédèrú ni ben a chief wa gbe onise de pe ki won le se ayewo re bo ni eyan se le gbe owo n jade fun le ise to je ayederu to je pe le ise ohun won ni pe ile ise I chief na ni ibi awon le ise I chief na ni ile ise na ti mu jade to fi wa di papa in ta tun gbe ni pe eni ton fe su kan in ton so ni pe awon mu ni moda ni Nigeria won ni won ti fi kele ofin gbe nigba ta tun gbe ni pe o tun bo mo won lowo ti won fi lo aye baba re mi ti won fi da baba re sile bo loro se je o na si so pe ibi ton iwe ti o fi le ise mu la ti be se o wa lowo won ni bi to wa lo tun soro be
1: cherry gbogbo oro yen ki si nkan to le oro kinkin
0: ni en kinkin na lo ma je loju yin
1: awon alatako na bu epo si
0: eh
1: to bi di bo digbi cherry ko nse gbogbo ile ise to je ile ise are patapata na ni ale mo ko gbogbo ele we o da o ile ise ile yo yo mo ri si eran o ile ise ile yo yo mo ri si adie o ile ise ile yo mo ri si gba o awon ile ise kan de pe a ma hide ni
0: e ma fi pa e hide yen na ni abi
1: to je wi pe ise ti won se ise won lo nsise won fi awon amukun e awon amukun se kan ida jade so zo to ba ti mo pe ah eni yi lo wa lagbon ni yi o pon le mo le pa emi re iru agbon ni yen awon agbon ni te ri yen te pe mo se dada won
0: ni wo se dada won ni pe ayederu ni o eyi gan etapo eh en so be e mo npe
1: ise to nse a fe so ni and then lati le je ka nawo ti a o fi sinu budget o fi yan rufe ta ni so ilede
0: ah sugbon ni sugbon ti won so na ni awon ti won ba se pe ri ba won ni pe ro ni pe ko si nkan to je pe na ro wo be pe na ro wo be
1: ina mo so pe to ani se ti ijoba kan to ba nawo kan ti o gbe wa si wa je ropo na ifi igba mi wa to je pe owo tara ti wa gangan gba mi a yo lapo wa a fi kun owo eto suna mi e ma wo ibo wo suna
0: ibi te ni fe na jure ade
1: ti gba ni a ma gba nbo ba ya sugbon ja ko yanju kini ka le eleye oro jina ka fa bo fa die ibugbe le ti awon Nigeria nse ojojumo lo ye kan ma ko bi fo sa wa ntori nkan dan se
0: esun ah bi won ba ko bi fo sa yin lojojumo a mo ah lori pe won ja pa na ni awon ojimi akose mose dokita won ro yin pe ke tun awon eka le iwosan gbogbo se bi be ko awon dokita akan wa won ti lojo kan ke se pe mo sonu ke pe mo jimo gbe o pe won kan digbadagban won won lo si ile okere ni en ta ba si wi nisin in teso na ni wi pe ile iwosan da o duore to ba duore ti owo won ba si jire daada to jire daada si won ma digbadan kan ko ni Nigeria gege bi amugbalegbe so le kan wi pe owo ti won gba ni ile okere a le fi we to orilede pe an ti won gba 60,000 wi pe igbe aye won sun ojudan to wa le okere lo se bi awon na to wo ba won ba juju daada se won o digbada mo kuro ni orilede ati wi pe si won o wo pe aye to rorun awon ofile awon lo seru nilo nilo
1: nkan ti e o mo lele aje kin ja yin
0: e so ah
1: seri oju kokoro kekere ti mo lo I need Olorun ni mo gba won emi la won leto lera atawon kan mi ti e pe won sa lo yen se deri se to le lo le se kan yin opolopo won ise ti mo le se ni bi ni won se lawon ilu tan lo yen sugbon tori wi pe baba ti de lo lu ruko to ba wu ni lo mo nje leyin odi baba ti de bi ti e wo batagogoro ti e wa agbara de reye ti won ti ge ajogba o sa wa ti de o a mo ko bi fun won kera mo ile awon dokita yen awon gangan na da luru
0: eh eh ri ero be
1: bi te tin sise inu boji ni afefe fe se yin esin fe se yin opolopo nkan de nlo ti joba ni ke se yin le ke se yin le ra gbogbo e ke kan lo fawon eyan ke logun fun won e to ba je ke lanu re ki wa ni to sele ta bi eyin ni kan sa kan sa ni gbogbo gba ni won mo soro kadegun mo ti fe ni won ti mo ke awon sa lo awon sa lo to ba ipo ni fe le baba won ni ti e kan ma sa lo kaakiri o da ta ba sa lo awa ta jo lulu ni ta sa lo se opolopo omo Nigeria mi emi mo ni ti fe gbadanu sẹmi wo ni ti fẹ gbada tó bá wà dúró nbẹ ntí mi bá sọ sẹni lọ tá ń lọ yẹn ẹlòmíì ni wọn torí pé ibi tí wọn ń lọ kẹsì ibi tá ń lè sáré dákan padà wá gbà sáré débi jẹun ẹsẹ kan padà ata jẹun ẹsẹ kan padà lé ló fà á tí wọn fi sọ fún wa òkú òsàn dójú ẹ rí inú sáré ó ní ọpẹlọpẹ ẹlòmíì ọkàn rẹ kò balẹ iṣẹ tá lè ṣe ń bi ní sọsọ pé àwọn fẹ lọ sùn wọn ò bí wọn dáa níbẹ̀ nǹkan lọ sùn lẹnu iṣẹ tó bá jẹ́ dèdè ago wákàtí mẹ́rin rẹ kó fi ṣiṣẹ́ wákàtí mẹ́rin rẹ ó pè é àfi tó bá wà nǹkan mi lóku gbogbo bi ba ye lu mi le ma si eh e wole e wole wo san gbogbo ka giri ga giri a ma pe dokito mi ba gbe ma bo ejejejo e la bi ka bi ko si e la bi ka o si gbowo a le so a ba won fa wala ta ba fe ba won fa nisi an de gba won ton so yi pe eh ko ti dokito seyin ti de okay e siki wo o ya e siki I seek you girl, you to be any rain and you talk.
0: Alone, just seek you. Hey! It's a basic guy. I want to let to get you, Joba Gato Lak, and Laka Gant, I mean, young Wogan. Tell about the Boko Benny or one can buy he. Elemioti, Qua Qua, a cotto de beggar.
1: I'm bear, Gamma Bell, when he beat you, your long loon toad junior. Dokita knew, Afa knew, Pastor knew, Babalawo knew. One can be a junior, long loon, ni de de. I think we say you could do the polo boy, you would day. Ebi wi adegbo la bin toju ara wa a de se be mo e wo nu gbo iwe to kan yin ba di so egbo mu eje ara yin oya
0: esu en to je oga gba en to je adari ile ise omo ogun Nigeria o soro o ni pe ba tin soro yo ka ti egbe fun won itori pe eni to se be ateta ni kisan ko pa en to se nkan kan ko oni owo ti awon iko mogun Nigeria n gba bayi to jowo osun oni egberun lona 100 naira 100,000 naira ni bayi oni pe tele wi pe eyi ti won gba bi 49,000 ni won gba e jawo 49,000 fun odidi omo ologun e ka ti iyowu e ka tori ko wa bi ipo tori ko wa en ti egbe ba fun kolo koju ija abi ko dola isele ibi to ba nsele pelu iban lowo kiru won wa ma gba 40,000 naira losu bo lori e se fe wu

0: 08097049 ilé òkèrè +234906209 ni nọmba ti ẹ pè sí ẹ mọ fi àwọn àtẹ̀ránṣẹ́ yín sọ wá àtàwí lẹ́yìn sọ sórí ìtàkùn ayélujára. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀.
1: Ẹ
0: sùn.
1: Orúkọ mi ọmọọba Musa Anobi Ejo. Àkọ́kọ́ náà, ẹjọ́ Igbo lè gbàdé bíná.
2: Kí ni tiẹ̀? Sọ́kò tó bá fẹ́ sọ ní kò sọ ẹjọ́ burúkú olú yóò bá ṣe wà ló gbé
1: sẹ́kù mi. Yọ ẹni sòrò kí ló dẹrù máa ń báyìí náà máa ti fẹ́ gbà pé.
2: Kí ni lẹ́rù bá mi sí? Nígbà tí mo mọ̀ pé gbogbo nǹkan tẹ́ lè máa ké fún láti ṣe.
1: Gbogbo wo lè ṣe iṣẹ́ rí ẹ wá sọ̀rọ̀ kan gbà ṣe rí ẹ sọ̀rọ̀ kan ló jẹ́ mọ́ wò pé gbolẹ̀ gbàdé bí ó yẹ kí atọ́kùn ò béèrè. Ẹ sọ̀rọ̀ kan wọ́n ń béèrè pé lórí àwọn àtúnṣe lórí ẹ̀rọ ilé-ìní tá à ń lò. Ẹ wá ń sọ pé àwọn alátakò kan mọ́ lọ́mọ jí nǹkan tún lẹ̀ ojú òtí yìí o. Àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ́ kọ́kọ́ sọ sọ́wọ́ kẹ́ ẹ gbé sétí wò.
2: Gbà ń gbé sí, gbà ń gbé sí.
1: Ẹ wá ń sọ ń ta gbangba.
2: Gbé sí, bá ń gbé sí.
1: Ojú òtí yìí o.
2: Ojú òní tí o.
1: Ẹ mọ̀ káwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ pé kò yẹ kéèyàn sọ ń ta. Kéèyàn ọkọ sọ nu léwò náà. Ẹ múra sí. Ebi ti ń tan légún ọdún.
2: Bó ba dìbò mọ́ dìbò ṣé ìbò ti ẹnìkan ní ò gbẹ̀yàn wọlé ni? Ṣé bò ti ẹnìkan ní ò gbẹ̀yàn wọlé? Ó kébékébé.
0: O ti gbọ́ ẹ máa wọ́ta kọ́ta.
2: Ṣé sọ̀rọ̀ wọ́ta kọ́ta náà? Ṣé sọ̀rọ̀ wọ́ta kọ́ta?
0: Hello.
2: Hello.
3: Ẹ kalẹ̀.
2: Hello.
3: Ẹ kalẹ̀ o ya ipa ńlá.
0: Ẹ kalẹ̀ ma.
3: Ẹ kalẹ̀ ẹ kú ètò.
2: Kí ló ṣẹlẹ̀?
3: Kí ló
2: ṣẹlẹ̀?
3: Ìfi ìfẹ́lẹ̀ ọdún.
2: Lẹ́ o.
3: Ó pẹ́ títí ọmọ.
2: Ọba mọ́ra kà jẹ kọ́ kó ra búrẹ́dì kí kó ra kó rọ̀ lẹ̀ kó fi jẹ búrẹ́dì.
3: Máa bá a bọ̀. Ẹ máa
2: bá a bọ̀. O mọ kẹ́kẹ́ nípa ìlú. O lè sọ̀rọ̀ ìwọ́ tó.
3: Ẹni owó tí o sọ, ẹwọ́ tí o tó sànà.
2: Tẹ̀tí ra.
3: Ẹyin ni Ọlọ́run.
2: Owó ìdákọ̀ mu lówó tà ní ìgbà.
0: Ẹ ṣeun ẹ ṣeun Adédayọ̀ Adébáyọ̀ Mọ́kíwá.
2: Barista nìyẹn.
0: Barista.
2: Ó mọ bí nǹkan ṣe ń lọ nílùú. Agbẹjọ́ ò tó mòye ni. Ó mọ bí nǹkan ṣe ń
0: lọ nílùú. Hello. Barista Adédayọ̀.
4: Ẹ̀lẹ́ balẹ̀.
0: Ẹ kalẹ̀.
2: Ẹ̀lẹ́ ọ̀gbẹ́ni
4: ọ̀rọ̀. Mo kìí ṣẹ́ lóyún.
0: Ẹ ṣeun.
4: Bílẹ̀ ṣù.
2: Kí ló ṣẹlẹ̀ ta ní
4: ẹ̀rọ yìí? Ọ̀rọ̀ àìsí wù àwọn ará nàìjíríà àwọn onídìbò kan wáyé lẹ́sìn tí wọ́n lè wá mọ́.
2: Ìwọ ni ní ìṣe ìlú ló pọ̀ àwọn olùwàwọ̀
4: ló pọ̀. Ìwọ ọ̀pọ̀ àwọn ìyẹ̀yìn. Ẹ lo.
0: À ń gbọ́ yín.
4: Ṣẹ́gun ni ọlá wa ń jẹnu kirikiri àbí. Ìwọ adé náà ẹ̀jẹ̀ bá wọ́n wá bẹ̀bẹ̀ ẹnu kirikiri náà lẹ́gbẹ̀ẹ́ wa táwọn ẹgbẹ́ wa sọ fún wa ará jọ nàìjíríà.
2: Ẹ máa
4: gbọ́ tí ẹ bá ti kí yóò kí ìjọba òye yìí bẹ́ẹ̀ sì kó mẹ́ bẹ́ẹ̀ wá ń fi ibi pọmọ nàìjíríà.
2: Bíbí pọmọ nàìjíríà.
4: Bí wọ́n tàbá ti lè igbó mẹ́.
2: Lọ́wọ́ bá mi kẹjọ́ kò sí tó ṣiṣẹ́ lọ jẹun. Ó ṣiṣẹ́ lọ jẹun. Ó ṣiṣẹ́ lọ
0: jẹun.
2: Kókòbókòbó wọn bẹ́ẹ̀ bí pọmọ nàìjíríà.
0: Ẹ fọmọdé sí ẹ lọ kókòbókòbó ọmọdé. 07055949. Ẹ kalẹ̀ o. Nǹkan wà tí wọ́n sọ, wọ́n sọ̀rọ̀ yín ní ẹ̀gbọ́ wọn dáadáa.
2: Ọ̀rọ̀ ìlú yìí, wọ́n ti mọ̀, ẹlòmíì ti gbàgbé pé kìí ṣe ìjọba alábàjábà láṣẹ. Wọ́n rò pé bóyá ìjọba kan. Hello.
0: Ẹ kalẹ̀.
4: Ẹ kò ṣẹ́lù ẹ mọ̀mọ́ ṣe o.
0: Àmì.
2: Kókó lè gbó bẹ́ẹ̀ lóògùn olélé ilé ọmọ ìdí ń lọ.
4: Ó kàn mí ní ìṣàyíjà kankan.
2: Ta ló bí ọjọ́ yìí? Infascination yẹn o. Òun
4: infascination. Ó kúra mi sí ìwọ́sí mi ìjẹ́ àbí.
2: Ó yẹ ebo lọ́jọ́.
4: Ọmọ kò ní ọ̀rọ̀. Ẹ kí n ti ẹ. Ṣé kí n mú ẹ débi tí mo ti joyè ní?
2: O jẹ́ sọ ẹ mọ́.
4: Ìta ni kò wá ìṣe nìyẹn. Ẹ jọ ń tòjọ lọ ẹ dákun. Nígbà tẹ ẹ wá ń sọ lẹ́ẹ̀kan, tẹ ẹ rí IC. Èmi ń gbádùn IC fún tèmi. Bẹ́ẹ̀ ni. Kódà, IC lèmi ò tún tariwọlé.
5: I want to go to the

0: Tọ́yọ̀sí.
1: Má.
0: Tọ́yọ̀sí.
1: Má.
0: Tó fẹ́ máa kà mí lóhùn ni.
1: Rárá màá, mo ń ṣe nǹkan lẹ́yìn ni, àwọn ẹja tẹni pé kí n ẹ̀bọ̀n yẹn náà ni mò ń try láti ṣe mà.
0: Alpha, àwọn stọ́ọ̀kì ọtí yẹn kan ṣo ti take stock.
1: Bẹ́ẹ̀ mà, mo ti check.
0: Igbó mélòó ti green yẹn la need?
1: Ti green yẹn, a máa need bi crate márùn-ún.
0: Bi crate.

0: papa bi ti bi ti se ni wo
1: ẹ sọrọ ja so emi lo lori le o mo bi yin o
2: lori
1: se nji to ba se ku to ba se ku ma wa se jide die fun ya bo ni ah aje bi o tete pa ku
0: o di meji emi wa nka ba alabo ale se yan re
1: o je da bara yin o mo je
0: emi o mo jeun
3: ba mi ma ri
0: emi o mo jeun ba alabo e se yan daada
1: se nji to
0: e se yan da iwo na mo re je
1: iwo fara bale fara bale
2: mo da mo ti
1: àwọn ẹwà òtílé yọ mọ fígi ṣe lẹyìn adẹrẹ ẹwà àwọn
0: ẹsẹ náà
1: lókùtà yọ mọ sá
0: ebi ó pa ṣégè sí ọlá
1: torí ìjọ ṣe ń fẹsù sí ó ṣe dáadáa ó ṣe dáadáa ó ṣùgbọ́n tẹ̀mí wò ní gbé bàbá fàgbòfin gún ọyá ju okùn ọmọ yìí ọyẹ kọ ọmọ kọ bí ó ti máa dáwó padà ó mọ bí ó ṣe ṣe àdúrà ló yẹ kọ
0: ọmọ bí ó ṣe ṣe
1: mọ bá a sọ nǹkan kan lè mi sọ yóò mọ bí ó ṣe ṣe
0: ó ti yé
1: mọ tó bá a gbogbo ti wá fẹ náà lò kò sí wàhálà
0: ọyẹ kò
1: ti fẹ náà
0: kọ láká sí rí
1: mo fẹ kí ọlọ báyìí
2: báàmì mo fẹ sọrọ mo gbé ọjà lẹ báyìí à ń fojú ara wa rí ṣọ́ọ̀bù wà ní títì àti ìkó ọjà wọnú ṣọ́ọ̀bù à ń sọ̀rọ̀ iye tí mo ná tí mo fi rajà à ń sọ̀rọ̀ iye tó bá ti pa kó mọ kó lọ ká máa kó lọ sọ́jà kó lọ máa rà mí géèmì orí ẹ̀ kó máa lò
0: fọ́mọ
2: ìyàwó ẹ̀yìn tí owó tí ò tí ì pa
0: bàbá rẹ ti ń pin
2: ẹ ti ń pin
0: wọn ò sí mi
2: ṣáà ní gbogbo tí mo fẹ́ sọ kò jù báyìí lọ
1: sórí
2: ẹ̀yìn lọ lórí ilé lóòótọ́ bàbá mi èmi ni àkọ́bí yín ẹ̀jẹ̀ mọ̀ pé tẹ̀mí náà wà lára
1: mi
2: ṣáà ní tí ipá ìbá ti ń run ẹ má jẹ́ kí etí mi ṣe kí ni
1: kó gbọ́ sí
2: rárá kó ṣùgbọ́n yẹ rún ṣùgbọ́n yóò padà rún ẹ mọ lọ kó tí wà lá ẹ jẹ káwọn kọsítọmọ òde ẹ jẹ káwọn kọsítọmọ gidi wọlé
0: ẹ ti wọlé
2: ṣẹ ni mo
0: ti bá bàbá rẹ ni kò mọ fi bú bàbá rẹ ni èsè yàn dáadáa
2: ẹ ṣe bó ṣe wù
0: ní bàbá rẹ ni èsè yàn dáadáa yálàbò wo ló ń pè bàbá rẹ ti ń pè fún ọrọ wo ní sọ.
3: mo fi da yọjú pọ̀ mọ́ ìrún láti fi ta wà ilé mi kẹ́tù mi sí fẹ́ẹ̀ ṣiṣẹ́ ìyá michael
0: ẹnu ni wọ́n fi ń ṣe
1: tiẹ̀tiẹ̀ láti wọ́n kan fún ọ gbogbo tó sọ ní ìsìn báyìí kò sọ̀rọ̀ jẹnẹrétọ̀ sí ó sì yọ ọra jẹnẹrétọ̀ ọkọ̀ wa jẹnẹrétọ̀
0: bí
1: mo bá ti ní bí 700,000 kò wá káfí àjẹ́
2: ni ní
0: jẹnẹrétọ̀
1: tó fi ti gbẹ́ sí ṣọ́ọ̀bù
0: ọlọ́mọdé tèmi ó gbé owó kan náà ló fi máa

0: ọ̀rẹ́ mi ẹ rí nǹkan tí àwọn egypt yẹn gba ni
1: wọ́n try o kí náà try kí náà try ẹ tí ń wọ àmì ayò méjì sódò lọ méjì sódò kẹ parí ẹ wọn kàn bá tíkẹ́ẹ̀tì àwọn èèyàn jẹ mo ti sáré lọ gbé kínní ẹ pé tí má tiẹ̀ ṣe ń lọ o kó tó di pé parí o mo sáré gbé kínní mo sáré fowó sí ni ó yẹ kí n fi jẹ́wọ́ ńlá ni màá kọ́ ṣayé fún ọgbọ́n yín lénìí ni.
2: ọmọ fífà ni wọn bá gbá bọọlù.
1: ẹ wo ẹsẹ fìyẹnlẹ
3: fìyẹnlẹ. ẹyin ọrẹ mi ẹ mọ pé mi ò láì mo ti ń ṣiṣẹ́ lọ látàárọ̀ orí mi ó ń lago ṣẹlẹ̀ rí nǹkan tó wà wájú mi ò mo fi step down ẹ̀yin lè máa sọ̀rọ̀ bọ̀ yín lọ jẹ́ kí mi tẹ̀ máa gbádùn ẹ̀mí mi gbà kí n máa gbádùn ẹ̀yin sẹ́lẹ́nsẹ́
1: akọ̀wé
3: ẹ dé nìyẹn bọ̀ bọ̀
1: bọ̀ o tẹ mú kọ́ńbẹ́ náà o mú kọ́ńbẹ́ tí ọkùnrin ògbúdọ̀ má máa wo bọ̀ kó tún má máa ṣe tibítibí
3: náà
1: o tẹ kò
0: yá ṣùgbọ́n nǹkan
3: ní
0: lifestyle mi tó lè live tó máa pé kó máa jẹ́ kí o wà ní social life kó o wà social.
3: ọ̀rẹ́ mi jẹ́ help ẹ̀ nǹkan tó yẹ lílé lẹ́yìn tó ọmọkùnrin bá ṣiṣẹ́ lọ ọlọ́run dẹ̀ kẹ́mi mo lówó nǹkan tó dẹ̀hùn mi ni mò ń fọwọ́ mi ṣe mo ti ṣiṣẹ́ lọ láàárọ̀ ìrọ̀lẹ́ rí òdẹ ọ̀ràn fa òun pàṣọ mi síra mi lára ṣé wàhálà wà.
0: pẹ̀lẹ́ o aláṣẹ tí o dọ̀ hospital.
3: chairman tẹ́bù wa ti
1: ẹ wo ọtí tí mo tẹ mo yìí kò ṣe dáadáa lẹ́nu mi rárá àtọ̀ kò ń rí bákan bákan ẹ ká máa lọ sódò madam susan náà.
0: ìgbọ́ fún mi láti yẹn náà ó ti lẹ.
1: ẹ ká lọ sódò madam susan ìgbádùn òbí ìjà gbọ́ ẹ ó kọ́ ó dọ̀ bákan bákan ọdọ madam susan wọn máa ń gbé wa débẹ̀ dáadáa ń bẹ̀ yẹn.
3: rap dúró ọ̀dọ̀ madam susan tó sọ
1: yẹn
3: tí mo pé náwó mọ̀ nǹkan tó ń wà o ké èmi dẹ̀ mo mú ẹ lọ síbẹ̀ yẹn.
1: mo gbádùn bẹ́ẹ̀ náà mo ṣe ní ká lọ.
3: o mọ̀ the woman herself àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ ó ti protect wọn jù ká bá wọn ṣeré ká fọwọ́ kàn wọ́n a máa ní ó ti ẹ kíníkan ni mo dẹ̀ sanwó mi náà.
0: tó mọ
3: wí ló mọ wíwẹ̀
0: ọ̀rẹ́ mi wọ́n lò mọ wíwẹ̀ oògùn
3: pẹ̀lú àwọn ọmọ yẹn ni. tí wọ́n ń tà ní ọ̀dọ̀ madam susan ṣó yàtọ̀ sí ilé.
0: mo jẹ́ rí ọ̀rẹ́ mi rà fún ẹ pé òun ló ní ìjà ọmọ yẹn.
1: ẹ máa gbọ́ èmi mo mọ̀ kọ́ tí mò ń sọ tí mo ní kẹ́yà ká lọ sódò madam susan ẹ yẹ ká tẹ̀ dé bẹ́ẹ̀ náà.
3: tí wọ́n bá fẹ́ máa tẹ́ bá fẹ́ máa lọ ẹ máa lọ èmi máa jayé orí mi níbi
1: báyìí. àjọ wá bì ní.
2: ẹ̀yin ni moses àwa lọmọ israeli bí ló bá ti kọrí sí ìlú àtẹ̀lẹ́ yìí lọ.
3: raf nkọ.
1: ẹ máa ṣe báyìí jẹ́ ká lọ bẹ́ẹ̀.
3: ọtí tó ń tà ń bẹ́ẹ̀ ó yàtọ̀ brand ó yàtọ̀.
1: èmi kò mọ̀ ọ́kọ́ tí mò ń sọ.
0: a lọ bàbá yìí.
3: ẹ má wọrí tábà ná o àdàdà síbi báyìí àwọn náà máa pick up.
1: ẹyin àti madam tún lè yẹjọ wájú báyìí lọ.
3: raf you are disturbing me ṣé fẹ́ mi mọ̀ náwó mi. ẹ wo ẹ jẹ́ ká ṣe fàájì wa jàre madam susan kọ.
1: kò tẹ́ mi lọ́rùn o.
3: abẹ́gi
1: ẹ̀yin tẹ́ kó wa wá ni o.

0: Toyosi.
1: Ma.
0: Àwọn ọjà tí ó tà.
1: Bẹ́ẹ̀ ma.
0: Sáré bá mi ṣe stock wọn.
1: Ok.
0: Káwọn bá ṣe máa rajà mi wọlé.
1: Ok ma. Kẹ́tẹ́ ó dé gan mo ti ń kọ gbogbo ẹ̀ sílẹ̀ ma. Àná mo ta àwọn bọ́tù black yẹn.
0: Ok.
1: Mo ta bí 3 crates ma.
0: Ok.
1: Bẹ́ẹ̀ then àwọn black wọn náà mo ta bí 2 crates. Àwọn ẹja mo tẹja náà lánàá àmọ́ tàbí ẹja bíi mélòó kan lánàá yẹn bẹ́ẹ̀ so àwọn tí mo ok ó jẹ́ mẹ́wàá sá ma
0: okay.
1: Tí mo ṣe so gbogbo ẹ̀ ni mo ti calculate ma bẹ́ẹ̀ ma.
0: Mo ń gbọ́
1: ẹ. So nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé kó ṣe pé gbogbo ẹ̀ náà mo gba owó ẹ̀ o but àwọn kan wà tó jẹ́ pé owó ẹ̀ ò wọlé mo gbà ṣùgbọ́n kò wọlé ma. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣe ma God bless you ma.
0: Bẹ́ẹ̀ ma
1: ó yẹ kó pé bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ àmọ́ ṣe rí lánàá yẹn grandpa wa ìyẹn mọ́ ẹ̀dádì yín grandma náà wa mọ́mì yín so wọ́n wá gbà tọ́lẹ̀ wá yẹn wọ́n tún ṣí àwọn èrò wá tí wọ́n wá mu ọtí bí nígbà tí mo dẹ̀ bèrè owó lọ́wọ́ wọn wọ́n ní pé ó yẹ kí ó ti yé mi pé tẹ́ bá ti sí tẹ́ bá wà around o tẹ́ bá sí around o ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù wọn.
0: Tó yọ sí ṣọ́ọ̀fẹ́ rárẹ̀.
1: Ara ọlọ́ọ̀ni jẹ́ mà.
0: Ó dẹ̀ ṣọ́ọ̀.
1: Bs ma.
0: No. Automatic rárẹ̀ ni.
1: God forbid ma.
0: Orí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èmi ló ń bá wípé God forbid.
1: Ẹnu ma.
0: Okay sin o sọ wípé dádì wa grandpa ẹ wa.
1: Grandpa yín ni sà ma.
0: Grandma
1: ẹ wa
0: ara kò jẹjẹ́ tèmi.
1: Àwọn
0: dádì ni. Kò èrò tí wọ́n ṣí dé tí wọ́n fi mọ̀ tí ní ṣọ́ọ̀bù tèmi tí mi sì lé o no mi sì lé o
1: àǹtí mo sọ
0: mi ò sì lé o ó wá ní wọ́n mọ̀ tí lẹ́ẹ̀dẹ̀ mi ọtí tí mo fi gbèsè tí mo fi ń yá tí mo ń san tí mo fi ń kọjà wọlé kọjà bọ́ta ni wọ́n sọ fẹ́mi wípé
1: àǹtí ṣẹ̀rí ojú yín ò sí bí ni àmọ́ ó tó ṣẹ̀rí mọ́mì wá bèrè soft drink wọ́n gbà bíbí crate bíi mẹ́ta lánàá wọ́n làwọn fẹ́ fi ṣàwọn àlejò bóyá meeting náà ṣe kò yé mi.
0: Àti grandpa o àti grandma o orí gbogbo yín ti burú.
1: Àǹtí èmi ò sí bẹ́ẹ̀ mọ́.
0: Tí ọwọ́ mi ò bá pẹ́. Tí ọwọ́ mi ò bá pẹ́ kí o ní. Ayé pọ́ ṣe sọ pé ayé bàjẹ́. Wọ́bí bẹ́ẹ̀ ọmọ yín pé mi ìfọjà mi ṣeré
1: mo
0: lè ti kìlọ̀ fún ẹ wípé kí n tó ti máa ti ń kúrò ní ṣọ́ọ̀pù báyìí. Sí any member of my family.
1: Okay.
0: Tí wọ́n bá fi lè wá sí mi báyìí.
1: Okay ma.
0: Wọ́n gbọ́dọ̀ mú ọtí mi ní àwìn. Kì í ṣe wípé mo wà ṣọ́ tó máa wọ̀n ṣọ́ọ̀bù nǹkan tí mo bá ti lágbára máa fún wọn.
1: Okay.
0: O wá jẹ́ kí n jáde o wá ní grandpa ẹ wá o wá fún wọn ní ọtí tẹ̀mí.
1: Màá tí wọ́n dúró sí mi lọ́rùn.
0: Fi mi sílẹ̀. Wọ́n ti fẹ́ bá yé mi
1: jẹ. Ẹ̀wọ̀n àti ipò.
0: Wọ́n ti fẹ́ bá yé mi jẹ. Sọ́wárì kò tọwọ́ ẹ wá. Ó yá bá mi kò. Bá mi kò tọwọ́
1: ẹ. Ṣé rí tọwọ́ mi yẹn àti. So ìgbà tí àwọn dádì lọ lánàá yẹn àwọn grandpa àti grandma. Dádì Michael náà tí wọ́n jẹ́ àbúrò yín àwọn náà wá wá.
0: Àlọ́ ti ráre fẹ́.
1: Wọ́n ní pé kí.
0: Àlọ́ ti ráre fẹ́.
1: Wọ́n ní àwọn nídìí owó.
0: Àti wọ́n àti bọ̀dá Dádì Michael. Àyè láti jọ́ ìrìn
1: àwọn. Àní ọ̀rọ̀ àwọn ni wọ́n mú
0: ọwọ́ ẹ̀. Jésù. Àtúntọ́wọ́ mi fún bàbá Michael ní Fúlábò. Àtúntọ́wọ́ mi fún Lábò.
1: Mo kó fún
0: wọn. Ok mo ti ní sùúrù
1: sí.
0: Ọ̀rẹ́ o ní kí ní sùúrù. Ok gbogbo stọ́ọ̀kì tó kọ́ láti àná. Títí ni bó ṣe ń ṣí. Wọ́n mú ₦1 jáde ńbẹ̀. Ṣé nígbà tí wọ́n mọ ọtí san.
1: Bẹ́ẹ̀ ma.
0: Wọ́n tún gbowó.
1: Àwọn gbowó.
0: Mo dá
1: o. Ìgbà tí mo sọ̀rọ̀ wọ́n ní blood is thicker than water. Ìkan tó ń sọ fún mi nìyẹn pé family làwọn.
0: Mo lọ gbé sí ṣọ́ọ̀pù náà. Wọ́n ti padà bá yé mi jẹ́. Wọ́n ti gbagbá lórí mi.
1: Àti ẹjọ́ mi kọ́ o.
0: Ọ̀rẹ́ mi ṣọ́ọ̀pù mi ràn ni. Wọ́n ti bá yé mi jẹ́.
2: Ẹ̀wọ̀n gbà mí.
0: Ọjọ́ gbogbo kan tá à ń sọ ẹ̀. Bí èso ló jẹ́.
1: Ìgbà tí mo
0: kọ. Àtẹ̀tí dádì lágbájá tó ló gbà. Tó gbà ẹ̀gbọ́n ẹ torí kì í ṣàbúrò tèmi.
1: Àbúrò yín ni.
0: Àbúrò tèmi kọ. Mo ti kọ́ lámọ̀ ìyá láti òní lọ. Àti bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tọ́ wa mọ̀ tí mi. Ẹ lọ́ lọ sọ yín pé gbogbo ẹ jẹ́.
1: Gbogbo ẹ bíi 250,000.
0: O bá tán. Lọ́wọ́ kírẹ́tì rẹ̀ dọ̀ gbọ̀mọ̀.
2: Lọ́wọ́ ti lọ yá.
1: Mo sọ
2: ìrẹ́lẹ́ lórí
1: mọ́mì mo sọ.
2: Lọ́wọ́ tó sọ ìrẹ́lẹ́ lórí mi ní 250,000.
1: Mọ́mì family wọn ni àwọn
2: family wẹ̀rẹ̀ wọ́.
0: 200,000.
2: Ṣé wọ́n ní kó túrò lára ẹ ni? Ṣé wọ́n ní kó pa sí òun ni? Ó dẹ̀ wá ṣọ́ọ̀bù ẹ̀ wá gbà mí kí ló kù
0: bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi lọ wọnú físà kò sí nǹkan kan.
2: Ìlú wo lọ sí mọ́mọ́ ẹ̀ wá ọmọ aṣọ ọmọ gbà láyé ẹ o.
0: Oríire láyé mi.
2: Ẹ wá gbà mí.
0: Wo sórí ọ̀rẹ́ kò sí ẹ sí nǹkan tí mo fẹ́ ṣe ń sìn. Torí mo gbọ́dọ̀ stoko ọjà káwọn èèyàn fi dé rọlẹ̀. Àbí àwọn èèyàn ṣe kó má di pé wọ́n á dé wọ́n máa lọ. Bó wá jọ bóyá kó bá ní kó yá mi lówó lọ́wọ́ ẹ̀. Kí nǹkan tí ẹ fi kọjá tí má dẹ̀ ti tà tán. Máa tún dáhùn máa fúnra mi báyìí. ni ma gbowo
2: pelo mo to gbe shop
0: emi emi
2: pelo to gbe shop arungun
0: leyi to yo
2: osaje
0: leyi to yo
2: o ro mo gba
0: ajawo omo ma
2: ilu wo lo si mo na
0: leyi ko sa rara fiti
2: e o ma ro mo gba o
0: wo ko si wala
2: bi elo la wan so
0: ti ma ri for ti ma ri bi o ya bi 300 ti ma ri 300 wo sori e to pe yan lambo yen ayi ayi
2: mama se pe
1: anti ani suru
2: mama se pe
0: sara ya
1: e ma binu ma
0: o tun lenu ati ma soro
1: ni soro mama
0: o mo le lele yo tun soro
1: e ma binu
0: anti sori owo ye iwo ni wa san
1: eh
0: ah iwa lo ma san gbogbo e
1: anti
0: wa se gba
1: hey
0: to ba ye podun ko lo ma lo lo mi wa lo odun meta gba ko
2: o le gbele e san odun meta
0: o ba to sowo mi
2: o le gbele e odun meta
0: wa gbowo mi lowo e
1: anti daddy michael lo gbowo daddy michael lo gbowo boya ke mu won o
0: dp oda no ba dp oda
1: ah beta o DP o yen ni ke pe o
0: Hello DP o Hello sir
2: ma pe ta
0: ni tori to Olorun mo fo Olorun oba be yin eh Susie Sport to wa lojo mi bi ba e sha ti mo madam Susie emi ni mo n ba yin soro sir e jo ni tori Olorun mo fo Olorun oba be yin ibi kibi te ba ti ri bobo to nta aso to je aburo mi yen e ti mo Lambo outfit to wa di titi yen ibi kibi te awon omo yen ba mi doje awon omo yin o ti jale shop mi owo lo wa jigbe o se lo wa jigbe owo owo ti mo di sinu gbe lo wa jigbe ejo ibi kibi te ba ti ri e ba mi mo ti e da awon e ba mi wa ejo e ni damu ejo sa ejo e ba mi declare wanted wanted ni
1: bravo
0: wanted
1: bravo
0: chati gbo e se sa thank you so much
1: yes ma
0: thank you sir
1: se se ma
0: mo ki won ni
2: le won ku se ni
0: pe ku se bo lo duro emi ro pe ngba to make
1: anti ejo baba beke lo gbowo awon family lo wa mu drink ejo
0: ku se kini

0: owó yíyá àyájù.
1: Pípọ̀ ìrìn àjò bẹ́ẹ̀ a máa wáyé ń pa àfarawé tàbí àfààtó ayé láàsìká tó sọ̀run ntọ́wọ́ ẹni ò tó ká máa fi gbogbo fà á
0: tàbí owó yíyá káàkiri tó bá ti pọ̀ jù a máa fa kóbìnrin ọ̀dàṣẹ́ rẹ̀ lẹ̀. Àfi yọ̀yín o gbogbo èèyàn náà ló ń gbèsè láyé òde òní tá a wà àmọ́ ọlọ́run má jẹ́ tiwa ó burú ju tẹgbẹ́ lọ. Àwọn bàbá wa mọnimọni wọn a ní mọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tiẹ̀. Ó ti ń tọ̀nà bọ̀ ọwọ́ àtọ̀ débì kan ó pín méjì mẹ́ta mọ́ ọ lọ ọ̀mí lè tọ́ yà sí àbọ̀ fẹ́ torí iṣẹ́ kan bọ́ sórí ìkejì àbí ibùjókò lọ bá fẹ́ padà ń tiẹ̀. Àwọn bàbá wa mú kan kéjì tí wọ́n bá fẹ́ sin kankan wọ́n tọ ifá lọ ni 256 ni péjì tó wà nù fá ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé àti kókó ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ló ṣe wà nù odu fá kọ̀ọ̀kan gbogbo ẹni tí ń dá fún lónìí ẹ̀ ní padà dá tọrọ jẹ́ o.
2: Adégoróyè Ìgè Àdùbí Agbéfágorí Ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ Ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ Ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú Ìbàdàn láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lọ́jà òjé ìdí ayùn rẹ̀ ẹ rìn sáàrin ọjà òjé níbi tí a ti ń tẹ ní gangan ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ lójú ṣọ́ọ̀ṣì tó wà lókè ọ̀fà bàbá àṣálẹ̀ tẹ bá ti gbójú sọ̀kan yín lọ́wọ́ ọ̀tún ẹ rí àkọmọ̀nà wáǹdí ẹ̀rọ bọ́hún òlu ẹnílé bàbá ewé ń jẹ́ àdùbílẹ̀ ń lọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033260141 08033260141 tàbí 08253459223
0: ìwòrí méjì ló du fati mo mú wá sí etígbọ wa lásàálẹ̀ yìí ẹ̀làbọ̀rú o ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ṣiṣẹ́ ogbó atọ́ àsórí ìwòrìwò fún.

0: alágbára ìsọ̀lẹ̀ ogun ní fún lẹ́yìn ọjọ́ àná olúwa dá ọpẹ́
1: àwọn
0: orí wọn lọ́lọ́run ọba tún bẹ lẹ́yìn wa gbogbo ìgbà ni ó máa ń sọ pé wọn lò ń ṣe
1: o
0: kì í ṣe nípa ipá tàbí agbára
1: yóò
0: ṣe nípa àánú rẹ àti orí ọfẹ́ rẹ olúwa dá ọpẹ́
1: àwọn
0: gbogbo ibi tó ti ń gbọ́ mi ò ní bìrì àmà wọ́n ẹni tó ní sókè olúwa ní gbẹ̀dúwà fún ọ màrí kàṣàtà kàbàlẹ̀ kàṣà fọwọ́ gbàbí tó du ẹ̀yẹn kò sọ́dọ̀ ọlọ́run wò mí sàn sọ́dọ̀ ọlọ́run àtàmátà sí
1: o
0: wò mí sàn máa sàn gbàmílà máa là sọ nígbà mẹ́ta ọlọ́run àtàmátà sí o
1: wò
0: mí sàn máa sàn gbàmílà máa là ọlọ́run àtàmátà sí o
1: wò mí
0: sàn máa sàn gbàmílà máa là olúwa ní kí n sọ tẹ́lẹ̀ agbára ó yà gba ìwòsàn ọrẹ sí mo wọn lárada ọwọ gbàgbé sókè mo sọ ó yà dá ìwò ó dẹgbà ẹjọ
1: tó rẹ
0: pèmí kí programme tó parí ó yà máa jọ apá yẹn kó ló ti wọ màrí ẹ kẹta tàkà ní nàkàbàyà obìnrin tí wọn dá wà láti gbéyàwó
1: ẹyìn
0: báyìí ni mo sọ àtúnṣe débà ìdáni mo kí iwọ tó lọ gba owó tó lọ fẹ kí ṣò tó wà dìbò sí mẹ lọwọ
1: yìí
0: obìnrin tó sọ yà kàbàyà ọkàn nínú ìyàwó àwọn ọmọ wòlíì
1: orí
0: kó bá wòlíì tí ẹ pàdé sára àkàtó nínú
1: abákalẹ̀
0: wọ́n sọ ọ̀nà àbáyọ fún ìdèkédé
1: àìsàn
0: mo sọ lákòókò
1: yìí
0: wà ní ẹ̀rọ náà pa ìdẹni mo
1: kí
0: wọ́n bá mi sọ lórí ẹni tó ń ṣe dákìnrin olúwa sọ pé òfin ìfẹ́ òfẹ́ lọ lóyún olúwa lákòókò òtítù olúwa nílé kíkọ́ ló wà níwájú lọ́gbìn ojú kò lọ́ra yìí tó bá ti rà sí tó bá fẹ́ bẹ̀rẹ̀
1: ilé
0: ṣibudu agbára láṣàlẹ̀ olúwo lọ́nà tó jẹ́ ẹgbẹ̀dá ẹnìkan ló ń ti bẹni tó ń sọ̀rọ̀ ó dá orúkọ mi ní wòlíì io ajílórí àtàmátà iléeṣẹ́ ránṣẹ́ kraist satellite computer tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ́ ẹgbẹ̀dá àtúnú àṣírọ́jọ́ fẹ́ẹ̀dẹ̀ yìí o ọ̀nì tẹ́yìn yìí ni o wá ṣíbẹ̀ lọ́dọ̀dọ̀ o alẹ́ lago mẹ́wàá la máa bẹ̀rẹ̀
1: bẹ́ẹ̀ ni o
0: sábà tí wọ́n á gbàdúrà débi kan a máa ṣíbùdó yẹn àwọn èèyàn máa gúnbẹ̀ máa yí bẹ̀ kó
1: máa
0: béèrè nǹkan fẹ́ ẹ̀mí máa dẹ̀ fi ṣe mo máa ń bọ̀ wọ́sọ̀ yà ni mà mo máa ń fi ọwọ́ sọ yà ni pé kò sí bó ṣe máa gbogbo agbára ó ní lẹ́yìn tó bá fi lè sọ kó lẹ́yìn a jẹ́ kó wá ṣeré ń bẹ̀ a jẹ́ kó wá wò rẹ̀ a jẹ́ pé nǹkan míì ló bá wà ẹ wo nínú ìwé kọ́sàmù ẹ̀ ni o ṣàgbà wọn ó fẹ́ tí ẹ̀nà ti lọ sí lò kò lẹ́yìn o kò ní ẹ̀rí o ṣùgbọ́n ní ọjọ́ tó tó mọ tó ń bà
1: rẹ̀
0: ogun dúdú agbára ọlọ́run lọ ó tó ní dáko tí ẹ̀rí ó béèrè fún ọmọ ó ní ìbẹ̀wò ẹ̀bá fún mi ní ọmọ èmi ìbá tó wá àgbàdá tó wá fi síwọ lọ ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jù jẹ́ kí n gbàdúrà fún ọ tó wo ojúlọ afọmọ báyìí ni mo sọ lórúkọ ọlọ́run bó mi ó rẹ ọ̀kẹ́ àti àṣẹ tí ń jẹ́ kó ọmọ lálẹ́ òní ilé ọmọ obìnrin ó yà kó wọnú
1: ààrẹ
0: àṣẹ ibi tí kó wọnú ààrẹ ìgbà ni mo fi
1: sọ
0: kí n má bàa gbàgbé ẹ̀jẹ̀ amúra lọ́la fúráìdè yìí o gbogbo bí tó o bá ti ń gbọ́ mi ọ̀la fúráìdè ọ̀nìtẹ́ẹ̀nì yìí fúráìdè yìí o lọ múra a máa ṣíbùdó agbára àánú dọ́jọ́ tí ẹni kó wá ti léyìí torí àwọn ohun tí ọlọ́run ti ní kí n pèsè sílẹ̀ mo wà ní ṣàgámù lánàá nígbà tí mo lu àkàṣe iṣẹ́ òróró kan ẹbí àwọn tó wá wọn sọ fẹ pé àṣẹ wà níbi tí àṣẹ wà mo ṣe ń lò báyìí ní rí ohun tí wọ́n ń pè pé náà iṣẹ́ wòlíì àti májẹ̀mú lélẹ̀ kí wọ́n ṣe yẹn nìkan gbogbo àwọn tó wà ni mo fún ní àkànṣe oyin ṣé wàá rí tèmi máa ní agbára wàá gba àkànṣe oyin máa fọ ní iyọ̀ ìyẹn nìkan wá kọ́ máa nú ìtẹ́ spẹ́ṣíálì gbogbo àwọn tó bá dẹ̀ wà pátápátá wọ́n máa fún lómi ibùdó agbára tá a fi wẹ̀ wọ́n á mu wọ́n á tún gbé lọ sílé torí ògo gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo mọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ògo wo gbọ́dọ̀ mọ̀ tún jagun mọ̀ eléyìí tó gbowó jagun ti tó ògo mi ti sáwọ́ kọ̀rọ̀ ògo mi ti sápamọ́ wọ́n ti ṣá ògo mi lọ́gbẹ́ ògo mi ti ń rùn ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ gbẹ̀dúà ogun yẹ kó tán kógo lè sọ̀rọ̀ láti sọ àti ọjọ́ gbẹ̀yìn tí a bá wà ní eré àsango ẹlẹyẹlé ní sí ní tàfó ààrẹ ọ̀nà tálámà wà lọ́la ìyẹn níbi ẹ̀yìn tàfó ààrẹ ọ̀nà yẹn ní sí ń bẹ̀ ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ open university yẹn síbẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ ó tún di ọjọ́ friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni ní ọ̀la torí mo fẹ́ ṣe kánsẹ́lì fún àwọn èèyàn ẹ wo ìṣòro ẹlẹ́ẹ̀kan lóṣù yẹn èmi lẹ̀rí kan ọ̀la friday ni a máa ṣíbùdó agbára lálẹ́ ọ̀la olúwa sọ fún mi ní òjijì lénìí ati se program aro tan yan ti go kakiri ori radio o wa ni kin so fun yan pe a ma fun ni akanse yo kan ni ola that is what I am sise lori yo yen adura ko we ba yo yen ni ko ma gba egbo mi sir ti yo kin do ti ka fo kan to fi so nje oluwa lo fe fo ebi to nbe lu ogun awon eyan kuro egbo eleyi sir atasi kin ran yo ko ma du ninu obe oluwa lawon to ti fi atasi gba ogun won danu to ti fi atasi titi ogun won mewon to ti fi atasi di ogun won ni isoro oluwa lo fe yanju e e wa gbo bi eleyi won se artificial oni o won se artificial gbogbo kan o ko se artificial yo oruko ti yonde ni yonde o that is why everybody lola oluwo lo nbo lo prepare mo joko sile ni ti canceli aye canceli ma wa lo ba ma di wa go men lola ati ma bere canceli wa laye ri mi bi woli kenu to leju ni aye sa ni keyan ma da oguja ko de ma da iya je amoye nduguja won da iya je o ni awon eyan mi segbe tori pe won ni mo ti lo pa won ku ai mo kan ni e wa won tun te wa buru tun sa awon idile kan won ti ologo mo lo e won won ti ba to ologo idile mi je idile mi ti te ri ologo e ba ti ologo e o je yan se wa mo ni so te gbogbo omo ti e ko ti pa ologo ye dide o wa ku si mi that is why je pe adura ti abeji lola awon ti aye ti ologo won mo le awon ti aye ti kan ologo won mo le awon ti aye ti di ologo won ah eni mi mo won fe gbadura Depuis au logo to ma fo go ti won dide ti aye kan mole ti aye de mole ti aye sipa mo ti aye fi se won ti aye ba isan mo mole o le dide ko le ro bolu a nu ma sise ko abe lo ni baba mi mo tin gbadura wa agbara nla wa ipa nla wa emi wa alatileyin wa oyan lowo wa ka bi o si o ba gbogbo igba lowo e soke wa ko so ogo ogo to ko mo lo ya o ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ko tẹri ọkàn rẹ ba o le fọwọ mu roku rẹ o ma wo jesu lori agbelebu wa sọ pe jesu ọmọ ọlọrun o alagbawi gbogbo ẹda lọ wa sọkọ wàyé mi ogun yìí mọ pọ ju wọn pè mí ológo mo sì mọ pé ológo ni mí àmọ ogun ti pọ ju fún ayé mi ogun ló ti ń tẹ ògo lórí ba wàá ràn mí lọwọ kí ògo mi kó dìde kó ta yọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi ba lè láyọ kẹmi náà ba lè ṣe rere kílẹ̀kùn rere fẹ́mi náà káwọn èèyàn tẹ kí mi kó ríre kí ìrọ̀rùn kó bá ayé mi náà kí ogun tí ń jà mí kó tán kí ẹ̀yẹ́ mi padà yẹ gbayẹyẹ kọ́dà ìkẹ́mi náà kó ríre jésù olúwa wa kílẹ̀kùn rẹ̀ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ̀ wàá wá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn angẹ́lì ṣe ń ṣe mọ́ ti ká kọ́ni náà ìṣẹ́ lórí kẹfà tó bá mu látẹ̀sẹ̀ kì í ṣe kejì gbọ́mú kẹta mọ́ gbàgbọ́n ṣe ṣe mímọ́ mímọ́ sọ́ba àwọn ọba bẹ́ẹ̀ kúkúrú náà nínú ìwé ìṣúwò orí kẹyìn ẹsẹ̀ ìṣẹ́jọ wà á ti mímọ́ mímọ́ sí ọ́yá ó mímọ́ sí olú ọlọ́run àwọn ọmọ ogun àyàn bàbá wa òbí ọmọ yẹn lórí ọ̀rọ̀ ọmọ àti ìgbéyàwó yẹn akun rẹ tẹpátẹpẹ ǹjẹ ni mo bí tó
2: ikabodi
0: ẹnu ìyàwó ọ̀kan nínú ọmọ ẹni ló ti jáde ó sọlọ́jọ́ kí ilé ayé dúkoro mọ́ lọ́wọ́ ó sọlọ́jọ́ kí ìrètí fún pátápátá ó sọlọ́jọ́ tó rò wípé ògo mi ò tún sí mọ́ ó sọ nígbà tó rò pé wọ́n gbé ògo lọ ẹ̀wọ̀n mọ́ mi àti dábì èdè pé wọ́n gbé ògo rẹ gbé kò sí ti ń jẹ bẹ́ẹ̀ ó ní ní àkókò ikú rẹ̀ ta ni wọ́n ń sọ nípa rẹ̀ ó ní aya ọmọ ẹ́ẹ̀lì obìnrin fíníásì wọn ló lóyún ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó sì gbọ́ yìí pé a ti gbé àpò sí ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó kúnlẹ̀ ó sì bímọ nítorí obì tẹ ẹyẹ ni pé ọmọ mu lójijì nígbà tó yá nígbà tó kù díẹ̀ tó fẹ́ fún wọn sọ pé ní àkókò ikú rẹ̀ àwọn obìnrin tí ó dúró tì í wọ́n sì fún pé má bẹ̀rù nítorí ìwọ bí ọkùnrin kan ṣùgbọ́n kò dáhùn kò sì ká sí ohun tó ń sọ sí bíà ọkùnrin lọ́fẹ́ bàbá tó ti dé bàbá dídé ọmọ mi tó ti dé ó máa rìpléṣì sí ní àti ẹni máa gbé ògo ìdílé nídìdé tó ti dé wọ́n ní kò ká sí kò nítumọ̀ sí torí wọ́n mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ bíbélì kọ́ nígbà tó di ẹsẹ̀ kankanlélógún verse 21 nínú ìwé 4th Samuel chapter 4 mo ti sọ ó sì wí pé ọmọ náà ní kábódì ó sì fi ọmọ náà ní kábódì wípé kò sí ògo fún israẹli mọ nítorí a ti gbé àpò sí ọlọ́run lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì wípé ogoko sisu seli mo
1: nitori
0: ti a ti gba ko ti olorun lo mo me o so ni bi ti oye re mo ko si nkan ti won le gbe lo to je ti oluwa awon to je ko je ri
1: na
0: awon lo ru pa je ni sori mi dey something won le gbe ogun e lo o se ni ti gbogun eyin
1: be ma ni o
0: abi mo ni ogun mo ti salaye fun gbogun eyin
1: ni ogun
0: o ti olorun ba mo iwa ti emi to ja bi a se ninu irorun to si mu wa tayo o ni won fi dede ni ti kede yen that lo lai kede yen lo npe gbogbo
1: yes sir
0: won ka o mo bi ni yen da o re wa oba wa fe ki lo mu ko ba fe tori pe o re wa
1: nga
0: to wa di ya wo ba o wa di ologo
1: o di ologo
0: o fi yen ba ni ologo mo ni o mo yele to ti ko bo lo se ko le to wa ni a o mo ba nu gba mi o do wa ni bi ba o lo wa fi ko ile jo o ti ri ba yen iyen ni wi pe o to n gbe ogo re jade o ni bolu to gba so ki ni ogo re bolu o da mo ti tala ye kari opolopo o mo nkan kan
1: yes sir
0: bo je wa to ro n gbe won ti bi ogo gbe eni awon keti be ka mo ka yo bi aje ta ba so ti gbe o mi pa mo mo gbe o gbe wa to je ogo re le sun ati di sun
1: yes sir
0: ogo re le sun
1: o le sun
0: fún ilẹ̀ báyìí
1: lẹ́nu
0: ta wọ́n lè ti lẹ̀kún mọ́ ògo rẹ sínú ara rẹ o ma jáde máa ń yànnà náà o nígbà mìíràn o tá ń pè ní ògo yìí ó dàbí wà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ oráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò
1: náà
0: nígbà mìíràn rẹ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀ bọ́ọ̀ náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbè sí òun náà nítorí pé ogun àti ogun ẹ̀jẹ̀ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rì ẹ̀ ní gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jà làbàlàbà tí ìṣẹ́gun bá dé fún
1: ogun
0: á tẹ ogun rì àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọ́n á ló pàtà jagun ó borí o ma gbọ́ ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹ gbọ́rọ̀ olúwa ogun tó bo ògbà ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìgbà ni ẹ mọ bí o tá ń pè ní ogun yẹn ta àní ogun tẹ̀ ń rí yẹn ta ọmọ máa ń kọjú ogun tó pọ̀ o ìdójúkọ máa ń pọ̀
1: tó
0: ọmọ tó kọrin kan nígbà yẹn oníṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tó ju ológo bá ti rí o ebi nítorí ògo ni sáré gbogbo ohun tó bí ẹ̀jà bá nítorí ògo ni ògo bá lè sọ̀rọ̀ kí ìyanu bá lè ṣẹlẹ̀ sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kí nǹkan kí nǹkan fẹ́ẹ́ nìkẹ́ sọ pé ògo wọ́n ti gbé lọ ẹ̀rọ ní ìyá àjẹsà ni ogun ìdílé kan no sáré ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìdílé ni ẹ wo arábìnrin
1: yẹn
0: torí ìṣòro tó bá kàdé èdè tó máa ṣe sáré ọmọkùnrin yẹn ni pé ògo tán
1: ọmọ tuntun ọmọ yòdò
0: ni ọjọ́ mi ibi tó ti ri placenta ọmọ mi wọ́n rí ohun àti ògo kalẹ̀ bọ́dì nìkan ló wà èpè tí a bí ya mọ́ sẹ́rí kò tún tó máa ń hàn káàkiri ògo èpè ni o ẹjẹ sọ àṣírí ògo kan tó yẹ lọ kájọ ní ṣàtà wá ẹjẹ ṣàtà tù ó lè wọ ẹjẹ kájọ ní ìdáhùn ara wa gbà tó ní kájọ tó ní kó bàa lè máa ṣe ògo ni wọn à ń dá àyàn kan pé kó má lo ògo bẹ́ẹ̀ ni mo sọ fún
1: yẹn
0: ògo ò lè ṣe é mú kúrò lára èèyàn bí ẹ̀jẹ̀ àti bí omi ni bẹ́ẹ̀ ni mo sọ fún bí ẹ̀jẹ̀ tàbí omi ni ẹ wo kùnrin kan tí wọ́n ń pè ní mọ́fì tó bá kàwé ẹ̀sọ́dọ̀ tó bá kàwé ẹ̀sọ́dọ̀ tó bá kàwé ẹ̀sọ́dọ̀ ọmọ amúlọ tù sílẹ̀ wọ́n á ní pé káàtó bí ni arrangement ti wà mo sọ̀rọ̀ fún bàtà tí mo ń fi ìṣèlú pa arinji ó ní àyìn ìṣètò bá ń fèsì ọ̀pọ̀lọpọ̀ arrangement of God ọlọ́run ti ṣètò
1: ẹ̀
0: ẹ̀tọ́ ọlọ́run bá fẹ́ gbé jẹ̀ yìí arrange olùgbèjà sílẹ̀ ọlọ́run tó fẹ́ ọlọ́run bá fẹ́ gbà yìí abba arrange wòlíì
1: tó
0: fẹ́ lò fún arrange olùrànlọ́wọ́ tó fẹ́ lò fún arrange alátìlẹyìn tó fẹ́ lò fún ọlọ́run wájẹ èmi máa ń jíṣẹ́ ni ohun tẹ́lẹ̀ ni wọ́n bá ń gbé jáde àtìtá èmi kàn máa sọ fún ọ tó o bá gbàgbọ́ wọn yóò sì rí ògo ọlọ́run
1: báyìí
0: ó lọ yàtọ̀
1: ìwọ
0: ẹ̀jọ́ mi ò ní eré sọ pé ohun tí jésù sọ fún màdá nìyẹn
1: bí
0: wà tó ní arábìnrin rẹ̀ máa di
1: ìyẹn
0: tó lọ́nà jì ìyẹn nípa ẹ̀yìn ọjà ẹni ẹgbẹ́kùn kankan ó lọ́nà ẹ̀wọ́ tí lù ú omi ti sọ̀rọ̀ kọ̀ ọ́ bá gbàgbọ́ wà ló ń bọ̀
1: lọ
0: lọ́dà bá mo bá kíní sọ̀kọ̀ mi ẹ̀wò sẹ́rí sẹ́wò ní olùyàtọ̀ sí sẹ́fà sọ
1: olùyàtọ̀ sí làwọn
0: olùwà tó gidi ní pásítọ̀ àti
1: títà
0: kẹ́rọ ogbó tí mo ṣe ń sọ
1: ẹ̀yọ́
0: àwọn tó jẹ́ pásítọ̀ àti títà sì máa mú kí wọ́n á dọ́kọ̀ sí táì gbọ́ jẹ́bẹ́
1: jẹ́bẹ́
0: sẹ́rí ológo tí ẹ rí ta ogoti wa ninu won abi mo won bi ara won ni
1: abi mo ni
0: now e wa ri be gbogbo ijoju ko te ni le ba ma ba tan de ni ta ko ogo yen na ni ni o ba ti wa bori ogo yen ogo osise mo ni lo awon ni to wa n pa ire gbogbo ka pa ire tira tika tira tika o mi to fu te ni e ti ni ko se ori yen na ni o yo ti ma ba soru padi ani gbogbo mo ri po mi lo ti ma ba soru padi ani de pastor to je bi ti ogo re wa ni je pastor ni ori be na lo ti ma ba soru padi awa ta je wuli ori e ma la tin ba soro padi
1: beni o
0: lo ti so rara ni fun yin na
1: yesa
0: mo ni nigba ti mo kere emi ni bi se mi o mo to bi se na npe
1: tabi
0: o ni ajika ni mi ajika
1: yesa
0: ni emi ni ka gan gele tem pita now ti ni se yen ba ti wa mi o ma gbe kale oro mi da bi oro samuel ni ninu we fo samuel
1: ni o
0: to ba ta kata tu lo tere
1: yesa
0: ko mi ye so ka lo ni ti mo lo re o now ti ba le yin ma to ba je ni ma ku na lo ma pa je nígbà tí a ti ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ a ní ikú níwájú ẹ̀ ní o tó a sọ pé yóò kú yóò jẹ bẹ́ẹ̀ nígbà tí ìmọ̀jẹ́ mo ní ìlẹ̀ ṣe ti máa fi iṣẹ́ ti máa sọ tí bá ti lè sọ̀rọ̀ lérí ìpè mi bí ìwò mi ẹ má kúrọ̀ fún mi ṣe tètè mẹ̀ sí sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer. Every word spoken by me spoken by you and every instruction to give by me is given and make a living proof of my presence. Iwọ ni o jẹ iwa laaye ni.
1: O
0: da wun yi o ma wa pẹlu ibeere ọkan wa de ma fun onisun. So gbogbo wun ni jẹ ba si ri yẹn esi ni a jẹ solution la jẹ.
1: Agbẹnusọ.
0: Awa la n sọ ọkan ọlọrun fún ẹni tó bá gbàgbọ́. Nígbà yẹn báyìí àwa náà máa ń sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.
1: Alágbára ńlá o.
0: Bí bá ṣe káńtẹ́ ìfẹ́ lómi ẹ̀rọ náà máa wo mi. Nígbà tó dojọ́ kan a ní èèyàn kan ó ló ń gbà pé mo wẹ̀ jù ní. Mo lóòótọ́ ni. Àtẹ́ mi wẹ̀ jù ní. Àwọn àwọn tó mi wẹ̀ jù. Olóòótọ́ bẹ̀rẹ̀ ti fẹ́. Ọjọ́ tó tẹ̀lé mi lọ sí ilé ṣá. O n gbọ́ àwọn ọ̀rọ̀ tó yíra ìgbà mi nígbà yìí. Tó wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago. Nígbà tí mo sọ ọmọ lórúkọ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nu. 36 years ago nígbà yẹn ọ̀dọ́ ni mo wà. A gbé ọmọ
1: báyìí.
0: Ó ti sọ fún ọlọ́kọ̀ sẹ́lẹ̀ mi mi ò sí ní wòlíì tí mo máa háàlì òtítọ́. Sẹ̀lẹ̀ ni mo wà láyé ọ̀dọ́. Bẹ́ẹ̀ni àti ọgbà èdè mi ni mo ti ní ẹ̀ka nípa pẹ̀lú àwọn ìrìnàjò ọlọ́ sọpẹ́ 1977 ni bàbá ọbàdà yìí ni mo ọlọ́mọ mi mọ́tì gbẹ́rẹ́ sí wò ní ìwé rẹ̀ àbẹ́ ẹ̀kọ́ 84 ni bàbá ọmọ apolisa ni wò ní àgbáyé lọmọkùnrin àbẹ̀ ìgbúrò ẹ̀ka àgbáyé rẹ̀ ẹ́ now bàbá adíbólùgbà ló sọ̀rọ̀ ní 1972-73 sí wò ní ìlọmọ yìí o sọ tó wá ní kó sọ fún mi ẹnikẹ́ni kan mú mi lọ bẹ̀ fi lọ kẹ́lọ́ ṣe túlẹ̀ so gbogbo ìta àtàkùn tá n bábà dé gbàgbé ohun tó ju ológun rí ni nígbà tó gbẹ nítorí ògo ni so a lọ ṣiṣẹ́ akókó kàwé akókó lọ ṣiṣẹ́ a ní gbogbo ìrìn àjò ibi tá a padà sí ni bíi tí ògo ti fẹ́ sọ̀rọ̀ mo lẹ́ni tó lówó gan ní ìdílé púpọ̀ mo lẹ́ bí mo lára ṣùgbọ́n ọlọ́run fẹ́ mi lórúkọ nítorí ògo ẹ̀yìn tọ́tọ́ ọmọ mi wà ní agbolé wọn sà gángan ni wòlíì lẹni tó ń sọ ọkàn ọlọ́run ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi tá a bá ń sọ̀rọ̀ nípa ògo mo sọ mo ní ṣẹ́ńpẹ̀jẹ́ ní celestial glory ògo àmúsọ̀rọ̀ wa ní pé bẹ́ẹ̀ ọ̀run ló ti wá ẹni tó bá tọ́lọ́ nǹkan ọmọdé mẹ́yà ó ní ká tó lóyún ẹ̀ gan lèmi mà ti mọ̀ ẹ́ tí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò òdè mi fún ayé ẹ so ẹni tó wá ṣe ẹni tọ́lọ̀ ti mọ̀ láti ní oyún tó wá ń yàn sínú ọba ti stop ẹ wọ́n kúkú sá sínú kàdá gbígbẹ àbọ̀sọ̀ sílẹ̀ wọ́n sọ ọkàn àgbàmọ́ lẹ́sẹ̀ torí ògo náà yìí gbogbo kọ́ńtánẹ́sì ẹ̀ náà ló ń jẹ́rìí jeremaya ayọ̀ kábàlẹ̀ láàyè kó ògo ni ògo náà máa sọ ìdánimọ̀ báyìí ò bá gbà mí láti bí ẹ̀rí wọ́n mà ní ká ṣe omi tọ̀nà sùn àtàbọ̀ wa láyé bẹ́ẹ̀rì ẹ̀jẹ̀ lọ́sọ̀ omi tọ̀nà sùn wàá máa fọ́ gbọ́ gbogbo omi tó ń dùn ẹ̀dá máa fọ́ gbọ́ gbogbo omi tó dùn ẹ̀ wọ́n wá orúkọ jésù wàá tẹ̀ nínú tẹ̀lé wàá ní ọlọ́run àtàmọ́tà sí omi sùn máa sùn gbà mí là máa là óyá màá nígbà tí ṣe yá. Olùkọ́ Jésù, ẹ̀ nílò ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà, ọlọ́run àtàmọ́tà tó, olùkọ́ àtọ̀, jàmílà, àánà
2: Ìrẹ́dá!
0: Mo iri niyan o. Eje amura lola Friday yo.
1: Eje amura o.
0: Gbogbo bi to ba ti gbo mi. Ona Friday on the 10 yi. Friday yi o lo mura. A ma shibudu agbara anu. Ah, don't get e lu ko wa se leyi. Everybody lola Oluwo lo nbo. Lo prepare. Mo joko sile. Ni di castle. Aye castle ma wa. Lo ba ba di go wa go men lola. Ati ma bere castle. Wa laye ri mi bi wuli. Eru to leju ni aye sa. Ni ke yan ma da oguja ko de ma da iya je amoye ndo oguja won da iya je o ni awon eyan mi segbe tori pe won ni mo ti lo pa wonku I ma kanin e wa won tun te wa buru tu sa awon idile kan won ti ro logo mo lo e won won ti ba to logo idile mi je idile mi ti teri orogo e ba ti onko logo e o je yan se wa mo di so te gbogbo omo ti e ko ti pa to logo ye dide o wa ku si ni o ku ti be
1: e ni mo
0: that is so je pe adura ti abeji lola awon ti aye ti ologo won mo le awon ti aye ti kan ologo won mole awon ti aye ti di ologo won ah
1: eni mo
0: won fe gbadura
1: pe
0: ki ologo to ma fo ogo ti won dide ti aye kan mole ti aye de mole ti aye sipamo ti aye fi sewon ti aye fa isan mu mole o le dide
1: ko
0: le wogolu se mo wi pe anu lo sise o
1: eh ori ofe
0: mi ojo sefu igba yen ni awon mo israel yoku kan to bo lowo ogun yin
1: ko
0: ba ki dini yen ni eh pe won ti koko to ologo won
1: be ni won ti padanu
0: won ti taji na jina won ti taji na jina olobi ja bi pe gbogbo eyan lola so ri ko fe rogolo o fe je eyan o fe dominera o fe pon oluwo to wa lona to gate egbeda ni ri badon ibe lo bo lola akanse yo kan wa ma pe fode kaluku o fe ni mi ogbo lowo e wa wo number 2 gbogbo eyan to ba pa pata oyin kan wa ti ma fo to ma la egbo sa original oyin ni
1: o
0: oyin tan lo wa ninu igbo ni inu igbo lo yin wa aye lo lana lo ba
1: me ijan lo
0: won wa wanule
1: kabiye
0: e mo pe igbe ni o igbe kokoro kan oruko to yin je na ni igbe nje oyin nikan lo lagbe ti e to duro ti
1: igbe
0: ni to lo re ti ko sile alaanu ma wa e olore ma wa e mura
1: mura o
0: joko
1: ara
0: oluwo to wa lona to di
1: te gbe ara re o
0: ibe lo nbo lola
1: yes sir
0: oluwo to wa lona to di te gbe abe bridge woro na ti wo ko oluwo e oko to ba ti gbe so pe o lo si oluwo junction
1: oluwo junction
0: oluwo junction to ba ti gbe ni junction oluwo iwo goke soke nibe tabi ko do lebe titi be ki okada tamata si iwo ro si oluwo junction oluwo junction ti atamata
1: tamata
0: to ba wa di bi o wa go mejo lale program ti ma bere to ba wa di ni oru
1: wa
0: ti shibu do yen amu tun de be awon bi awon to tin wa
1: ko
0: possible ko wa ko ma le ri to ba ti le eyan to lo o le ri be lo wa pe se so lo lo sun be be lo wa pe se se lo lo sere be lo wa pe ba tan bere to bere o possible ko wa buja gbara iwo to ti wa ri mo mo ko gbobi lo nlo ogbo ro ke gbogbo orisirisi bi lo ti lo so ti wa ti buja gbara ri abajo to se complain ya jo pade lola oluwo to wa lona to le tegbeda to ba wa dodo ko le wa de le lo ko je anu ma sise ko ah jan pada kana ba le ko le bai UBA ni o UBA ko le bai 10 2 4 7 7 5 0 15 8 0 Bala kan si o UBA 10 2 4 7 7 5 0 15 8 0 Bala kan si oruko to ba nbe kai ta tire ya ta mata si ogo ni ja wa a o ya nu ba jan fe eyan meje eyan meji akọ to ba le dide laarin won oya 070 70 35 2 3 1 4 14 1 7 17
1: contact
0: number mi na lo o le ni ti adiye fun prayer ojojumo 070 70 35 2 3 1 4 14 1 7 17 bọ́lá kan sí o 070 70 35 2 3 1 4 14 1 7 17 bọ́lá kan sí o 070 70 35 2 3 1 4 14 1 7 17 ogun ni jàdá mo àwọn ọ̀rọ̀ náà bàjẹ́ ìdè máa já ìmọ̀ bá gbàgbé bọ́lá ń ṣe ń bẹ tẹ́lẹ̀ ń bẹ ìṣòro ń bọ̀ lọ́la o ibùdó agbára ni gbogbo wa máa wà láti sọ àti oúnjẹ ọgbẹ yìí tá a bá wà ní eré àsangbo ẹlẹyẹlé a ní sí ní tàfó ààrẹ ọ̀nà tààlà máa wà lọ́la ìyẹn níbi ẹ̀yìn tàfó ààrẹ ọ̀nà yẹn ẹ a ní sí ń bẹ̀ ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ ó fi fásitì yẹn a sí ń bẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ yẹn ó tún di ọjọ́ friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni ní ọ̀la torí mo fẹ́ ṣe kánsẹ́lì fún àwọn èèyàn ẹ wo ìṣòro ẹlẹ́ẹ̀kan lóṣù yẹn èmi lẹ̀ rí kan ẹ ọ̀la friday ni púpọ̀ wà nílẹ̀
1: òun
0: jésù olúwa.

0: bẹ́là.
1: Àwọn ẹranko kan bẹ́. Ó jẹ́ wípé kò sí bí ọdẹ ṣe lè ní òun gbójú tóun gbóyà tó. Ọdẹ ò ní gbàdúrà kó wọn pa wọn láéláé. Ọdẹ ó lápò, ó níbọn, ó ní ọfà. Kó lóògùn ká má ríru ẹ̀ rí. Ọdẹ ò ní gbójú títí kó lóun ó pa sàn. Ọdẹ ò ní gbó lóògùn títí kó lóun ó pòfo. Ọdẹ ò ní gbóyà kó lóun ó pàdánù. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí lọ́lá Elédùmarè ọba ti Mọlá Ṣọlá ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo sọ̀sọ̀ ẹ ní pasán ẹ ní pòfo ẹ ní pàdánù nǹkan ò ní ṣe yín ẹ̀yin lẹ́ẹ̀mọ ṣe nǹkan.

ọpọlọpọ àwọn tí wọn wòran látòkèrè wọn wò pé ohun tó jọ mọ jà tí ń bọ wá ẹ pé ó kàn ní ṣe pẹlú politics lásán ni pé láìpẹ láì jìnà kíní yóò kásẹ ńlẹ á tún mú ìròyìn míì gbọ wọn mọ pé ohun tí wọn padà wá ṣe okùnfà ogun fódìdí ọdún mẹta lórílẹèdè nàìjíríà ni àwọn tí wọn ń darapọ mọ ológun lábẹ republic of biafra wọn ríra wọn gẹgẹ bí ẹni tí ó fẹ́ jà fún ẹ̀tọ́ wọn nígbàtí lábẹ federal government ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ohun táwọn dúró lé ni wípé lábẹ bó tilẹ̀ wù kó rí àwọn ò ní fààyè gba ìyapa kankan látọ̀dọ̀ ẹ̀yà kankan lórílẹ̀-èdè nàìjíríà there is no room for secession àti wípé bó ṣe lè wù kí nǹkan ṣẹlẹ̀ tó à ń yapa ò sí nínú àwọn options tó wà nílẹ̀ ìgbà tí ó fi di july 6 lọ́dún 1967 ìgbésẹ̀ ńlá kan ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ nígbà táwọn yìí ìgbésẹ̀ wo ni wọ́n gbé a decision was made what was the decision àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ńlá ìgbésẹ̀ akọ ìgbésẹ̀ tó láàmì láaka ìgbésẹ̀ tó ní agbára ìgbésẹ̀ tí ó jẹ́ pé èèyàn máa dijú gbé ni láti rí dájú pé àwọn tí wọ́n yapa yìí wọ́n ó padà wá darapọ̀ mọ́ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ẹyọ kan nítorí ohun tó níṣe pẹ̀lú ìyapa kì í ṣe nǹkan tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà gbọdọ̀ fẹ̀yìn sí kí wá ní nǹkan àkọ́kọ́ tí wọ́n ṣe láàrin kadijúkàlà ohun tí wọ́n ń pè ní ogun abẹ́lé civil war lórílẹ̀-èdè nàìjíríà ó bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ the first major military operation léyìí tó ní ṣe pẹ̀lú ìjà biafra ogun biafra ọ̀hún ó bẹ̀rẹ̀ ní northern part of biafra àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n gbéra wọ́n ṣèkọlù sí ibi tí yunifásitì nsukka wà ibi tá a sì ń sọ yìí a lè pè ní strategic location fún wọn láti padà láti wọ inú orílẹ̀-èdè biafra fún alára rẹ̀ a location that held both strategic and symbolic importance to the Federal Republic of Nigeria military officers. Nítorí Nsukka dúró ní bèbè tó wà láàrin Eastern pẹ̀lú Northern region of Biafra Republic. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ológun sì rí dájú pé báwọn bá fi lè gba Nsukka yìí àǹfààní ńlá ó wà fún àwọn láti lè wọ àárín wọn gbùngbò dáadáa láti lè ṣe gbogbo nǹkan táwọn fẹ́ ṣe láti rí dájú pé àwọn dá wọn padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Tawálẹ́ni tó darí orílẹ̀-èdè Nàìjíríà náà tó darí àwọn ológun lórílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn ẹni kí ló kọ rẹ̀ àbí
military commander Muhammadu Buhari na ni Muhammadu Buhari kan na kolon wo forun ke baba kile wi mo ni kolon wo forun ke baba en to je pe lasiko ta nwi young officer shini kanu awon ta le pe lomo lenje lenje ninu awon omo ologun lorilede Nigeria awon ti won je ologun mi wa nbe ton je commander awon move southward lapa awon bebe ilu lati ri daju pe awon tun mu awon apa abeun ki won le conquer won ki won le surmount won ki won le kapa won eya eyin ara bi owo ti wa mu yin bayi e pada wa so ilede Nigeria e ju towo yin le won ni borun ba kun omode a mo so towo e le ase tagba na opolopo awon soldier ti won wa ni abe ijoba orilede Nigeria won ri anfani yi quote and unquote anfani gege bi ona lati ja fun orilede Nigeria lati ja fun ilu won be ba ranti be ba gbagbe be ba gbagbe be ba ranti eran ti wi pe ohun to fa omi alaafia ti ndaru gbulugbulu yi o ni se pelu January 15 1966 coup d'etat idite gbajoba tawon kan ri wi bi wi pe ikolu to je pe won mo mo se kolu si eya kan ni ko to wa di pe counter coup wa sele latodo awon na lati se kolu pada awon ti won wa je ti won ri gege bi pe ah awa yi won mo mo se kini si wa ni e mo pe ninu won na o tun wa ninu awon ologun labe isejoba orilede Nigeria federal government ti won ja ninu ogun Biafra yi e je bi ni bere kan bo le se ro pe won o se fagbara si lati jaru ogun ohun lati lo se kolu ba awon ti won lero wi pe won mo mo kogun ja won ni January 15 1966 ni e je ka jo wo logically ka jo joko wo bo le se lero wi pe won o se jaja ohun na tori ide yi awon ti oju won ti ko orisirisi ija yi won ri gege bi anfani lati gbesan awon ore won awon olori won ti won ku sinu idite gbajoba ateyin wa igbati opolopo ninu awon ti won jagun yi won ri gege bi wipe awon defend orilede awon ni they believed they were patriotic Nigerians fighting for the unity of the country bawon iko orilede Nigeria bi won se nsumo awon border yi iberu bojo ti ba gbogbo awon tin be nile nitori awon tin be nnu na ti mo wipe bawon ara bi ba fi le sumo wa to be ege o wahala ti be le nu beru o ba ti e wa bologun pe e se bi se ogun la won na gba awon ti won wa jologun ko jeje mi mo joko nko won o fogun ko ninu orilede Biafra orisirisi awon iroyin lo ti se be to ti tan kaakakiri ti won ti gbe kaakiri nigba na lohun to ni kaluku gbe kaakakiri awon ti won je olori orilede Biafra nigba na looto awon na mo wi pe for every cause
there is an effect. Cause and effect laye. Bi nkan kan ba sele, nkan kan o je response ti o sele fun. Awon na ti mo pe ba won se ya pa un. Dandan ni ki igbese o wa lati da won pada. Amo nkan ti won o mo ni wi pe yo ya kankan to ba un. They expected an invasion. Sugbon speed ti invasion yen fi sele. Lo ya won lenu. En to jo lori won nigba na ojuku atawon commander re to ku won kora jo pela won forces awon ologun to ku won kora won jo lati ri daju pe awon se abo to peye forile ide awon paapa julo lati northern part tawon iko federal government ife gba wole. Ninu awon ti won je to sagba teru idaabo borile ede yi in orile ede Biafra ni mo nso o inu won ni Colonel Alexander Madibo timbe ohun si ni commander awon ologun won nigba na lohun Colonel Alexander Madibo o Madiebo. Arakunrin yi o mo pe nkan bayi lo ye kawon o se o si mo iru ogun tin ja won lakoko na amo e ja jo gbe yewo orile ede ti won da sile la ti o ti posu atorile ede tan ti dale lati bi odun bi melo seyin 1960 sodun 1967 ewo ni military base e o lagbara ju ewo ni o ni awon omo ogun ju ewo ni o ni nkan ogun ju ewo ni o ni awon alafokan tan ju ma se o

lẹ́yìn ìgbà tí Nsukka ṣe bẹ́ẹ̀ tó bọ́ sọ́wọ́ ìjọba àpapọ̀ the military under federal republic of nigeria ohun tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn ni lórílẹ̀-èdè biafra nítorí wọ́n mọ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú wípé Nsukka bọ́ sábẹ́ sọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà sọ́wọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà kò sọ pé kí òfin òpin kó dé bá ogun tó ti bẹ̀rẹ̀ yìí o kàkà bẹ́ẹ̀ èyí gan ló tún wá jẹ́ kó gun ọ̀hún ṣẹ̀ bẹ̀rẹ̀ lóní ràbájì gan ogun ọ̀hún wà wá di tí ó fọ́n kálé tí ó fọ́n kako tí ó fọ́n kódò tí ó dohun ìtàn tá à ń sọ̀rọ̀ ń pẹ́ lónìí láàrin ọ̀sẹ̀ bíi mélòó tí wọ́n wọnú ìlú yìí wá ogun ọ̀hún ṣe bẹ́ẹ̀ ó fẹjú tótótó nítorí àwọn ológun biafra náà àwọn náà rí dájú wípé àwọn náà launch counter offensive attack sí midwest region lórílẹ̀-èdè nàìjíríà bẹ́yìn bá wọlé kò sí aburú àwa náà rí dájú wípé àwa náà attack ibi tá a bá lè rí attack ló di pé àwọn náà attack midwest lórílẹ̀-èdè nàìjíríà bẹ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé bí a bí ọ̀sẹ̀ bíi mẹ́rin ni mo sọ sẹ́yìn pé kó tó di pé gbogbo rògbòdìyàn bẹ̀rẹ̀ midwest region ni wọ́n create last kí wọ́n tó create 12 states òun sì ni the only faction tí wọ́n create out of nigeria nígbà yẹn tó jẹ́ wípé ìjọba tiwantiwa ló create láti ìgbà yẹn dòní ìjọba tiwantiwa ò tí create state quote and unquote ẹni tó sì jẹ́ premier region yẹn nígbà yẹn ni dennis osadibe mo kàn fi yún un ṣe recap ní fẹ́ni tí ọba darapọ̀ mọ́ wa láti nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tá a ti bẹ̀rẹ̀ ìtàn yìí kí nìdí gan tí wọ́n fi ṣèyí tí wọ́n fi lọ kọlu midwest gbogbo èrò ọkàn wọn ni wípé báwọn bá ṣèkọlù yìí yóò rí dájú pé ìjọba àpapọ̀ bí ìgbà tó tró wọn off balance pé ohun tí wọn lérò pé yóò ṣẹlẹ̀ pé yóò wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn èèyàn ó máa bu ẹnu ẹ̀ tẹ́lu ìjọba àpapọ̀ wípé irú ìgbésẹ̀ wo lẹ gbé yìí midwest region tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọlù nígbà náà lọ́hùn ó jẹ́ ohun tó dẹ́rù ba ọ̀pọ̀lọpọ̀ olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà náà àwọn ọmọ ogun biafra wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń fẹ̀ wọ́n ràn bí iná ẹ̀rù kódà wọ́n ti súnmọ́ ibì kan tí à ń pè ní ọ̀rẹ́ bí èèyàn bá gba òǹdó wọlé fáǹfààní ẹni tí ọba mọ ọ̀rẹ́ èèyàn lè gba òǹdó wọ ọ̀rẹ́ ẹni tó bá lọ láti òǹdó tó wọ òǹdó ìlú òǹdó gangan òǹdó town wọ́n pè bìkan ní ọ̀kà lóǹdó láti ọ̀kà èèyàn lè gbé ọkọ̀ tí ń lọ ọ̀rẹ́ bọ́kọ̀ bá sáré dáadáa less than 1 hour ó yẹ kó dé ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí náà sì tún wá já sékòó léyìí tó túmọ̀ sí pé tí wọ́n fi wọ ọ̀rẹ́ ẹ wo bi tí wọ́n láǹfààní láti wọ̀ bí ọwọ́ ò bá ká wọn wọ́n láǹfààní àti wọ òǹdó láti wọ
Eko bi gba ti eyan wo Eko nwaju ara awon strategy ti awon ologun yi nse nigba na niyan. Lagos was only a short distance from Moré. In fact, still a short distance from Moré. Lakoko tan wi gbogbo iro kan ni wipe nibi to wa de duo yi o, o dabi igba to gun tin fe kaakiri orilede Nigeria. Amo ijoba apapo wa wo wipe toro ti ri bayi, akoko to lati pada si drawing board. Lati re-strategize. Lati wo pe ki la le se gan papa. Ogbon wo la le da. The federal government quickly reorganized its forces and launched counter-attack. Lati ri daju wi pe ina Biafra tin ran yi ko ran koja bo se ran mo. Un to wa sele leyin yun o je nkan to ni agbara to laami laaka ti o sun ogun iwo odun meta gbako orisirisi ogun ipanle orisirisi nlo lo bele lawon bi kan bi enugun onicha pelu aba redi agbara nla yi ikogun ja yi o bere si ni farahan lawon ilu nla nla ilu nla nla awon ti won je jeje mi mu joko civilians o di wipe ati ro nje je won o ti bere si ni bogun ba nja o nje bi ti bo awon bi kan wa to je wipe onje o ti e debe mo a debe lodun 1967 opolopo awon eyan ni won wa ri wipe nkan ti wa sele bayi o wahala un ti wa de o atokere lati wo tele igi gogoro magun loju atokere lati lo awon toko ti won o lo lojo si igogoro ohun o degi mu won o si ara awon soja ti won ja lapatun ati lapasi o si koko dabi pe en o abi kini yi o ni ko ye ko pe won ogun yi kekere na ni debi kakan ti fi yo to pari yo bale nlagbala ba fi wo gbo loro ogun ohun awon kan nigbagbo pe federal government o crush kini laarin osu bi melo kan be la awon kan lero wi pe ijoba Biafra o duro labe bo se le wo kori ogun ohun se be infeju awon eyan bere si ni gbero ni kaakiri lori bi ogun ohun se nfeju ti se nfeju ero radio won bere si ni kede papa julo ni enugun lati foka awon eyan bale pe eyan eyan o e fara yin bale o gbogbo idumo urumo uru gbogbo n te ri yi ati mura le e ma wule you don't have to be panic. Awa na ti mura ti mo pe ru nkan ba yo sele. E ma panic o. Ma fo. Ni won so lori radio ni enugun. Be ni ijoba apapo na so wi pe labe bo ti le okori ani e pada wa sabe wa ni se. Gẹ́gẹ́ bí mo sì sọ lẹ́ẹ̀kan ìjọba Biafra sì nígbàgbọ́ pé international support ń bọ̀ wá láìpẹ́ jọjọ.
o suka ti bo so orilede Nigeria ogun nlo lotun nlo lusi Colonel Alexander Madibo pelu opolopo awon omo ogun re won tin sise takun takun lati ri daju wipe awon se awon nkan ti o je ki awon o ni owo won o wa loke tente bi owo afun ni ki wa ni nkan to sele leyin gbogbo awon counter spreading abibili ati bebe lo e ba se darapo mo ikanni 32 fm 94.9 le se be ten gbo Beriki Express lele iwa idi shola or labi presenter lo call me and let me kukale mombo

ọ̀pọ̀lọpọ̀ ìjọba òkèèrè ni wọn ò ṣe tán láti dá sọ̀rọ̀ tí ń lọ yìí. Ohun tí wọ́n ṣe at best òun ni wípé bó tiẹ̀ jẹ́ pé wọn ò dá sí, wọ́n ń pẹ̀tù sọ́tún, wọ́n ń pẹ̀tù sósì. Ẹ dáwọ́ kínní ìdúró, ẹ dáwọ́ kínní ìdúró. Bọ́ ṣe ń sọ sọ́tún náà ń sọ sósì. Àmọ́ pé wọ́n actively sọ pé báyìí làwọn nǹkan táwọn fẹ́ ṣe rèé tàbí pick side. Ìyún ni wọn ò ṣe. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé báwọn bá ní káwọn ó support Republic of Biafra yóò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì tí wọ́n rí bẹ́ẹ̀ láǹfààní láti sọ pé àwọn náà ṣe bí Nàìjíríà ṣe bó ṣẹlẹ̀ Nàìjíríà àwa náà lè ṣe bẹ́ẹ̀ lápá bí. Separatist movement yìí yóò wà di ohun tí wọ́n mọ̀ ràn káàkiri tí ọmọ fọ́n kálé. Strategy kan wá ń bẹ tí orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ ṣe. Kí ni strategy ọ̀hún? Strategy ọ̀hún ni wípé ẹ ṣe jẹ́ isolate àwọn secessionist yìí. Cut off gbogbo nǹkan tó bá jẹ mọ́ supply route ibi tó ń jẹ ń gbà wọlé ẹkọ́ tiẹ̀ kó ń jẹ mọ́ dọ́dọ̀ wọn mọ́ omi gidi ẹkọ́ tiẹ̀ bébí bá pa wọ́n tó ń gbẹ́gbẹ́ wọ́n nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìlera oògùn nǹkan kan ẹkọ́ tiẹ̀ ọ̀fẹ́ mọ́ jẹ́ dọ́dọ̀ wọn mọ́ bírú nǹkan ìbá ṣe wọ́n wọ́n sọ̀rẹ́ndà. Èyí ni oríṣiríṣi àwọn strategy upon strategy tí wọ́n ń gbé. Bírú nǹkan báyìí bá sì ṣẹlẹ̀ ilé ayé a mọ́ ní ẹ̀dá ṣé wọ́n mọ̀ wá jẹ kókó ni láì ṣe ẹran. Gbogbo àwọn supply yìí medicine food care ó wá di ohun tí kò dọ́dọ̀ wọn mọ́ nítorí ìgbésẹ̀ tí federal government orílẹ̀-èdè Nàìjíríà gbé kí wọ́n ba lè jọwọ́lẹ̀ kógun ó ba lè parí. Kálíbà àkọrin ìjà dópin ogun ti tán federal government jagun borí orin solidarity la ó mọ kọ́. Ogun yìí wá ń fẹjú o ń lọ síbì kan tí wọ́n ń pè ní Enugu. Wọ́n kàn mẹ́nuba Enugu lẹ́ẹ̀kan ni torí wọ́n kọ́ǹka Enugu náà ni. Ogun ò di ohun tí ó wò nìṣà. Yóò di wípé àwọn ọkọ̀ ogun òfurufú yóò mọ̀ fò káàkiri. Yóò di wípé ìbọn tí ń dún díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ yóò di ohun tí ọmọ dún lákọlákọ. Bó ni wọ́n ṣe wọnú Enugu gan pàtó? Àwọn strategy wo ni wọ́n gbé? Àwọn tí wọ́n sáré counter attack wọ́ rẹ̀ bó ló ṣe padà ṣẹlẹ̀ ńbẹ̀ tí wọ́n dán dúró ni àbọ̀n wọlé. Ẹnìkan bẹ tórúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Adekunle the Black Scorpion. Kí ni ohun tó gbórúkọ Black Scorpion yìí wá? Àwọn ìgbésẹ̀ wo ló gbé nínú ogun Biafra